0: 81 Money. West Radio 89.3 FM. Kanga Agbemagbe.
1: Asiko ti to lati gbadura gbogbo abiyamo o. Alabiyamo to fe gori.
2: Lọ́nà ọjọ́ ìṣẹ́gun ajagunṣẹ́gun ọ̀dẹ́rùn yóò gbèjà ìwà àtọmọ rẹ o. Ẹni tí ò lè fìdí ìgò kan ó di ọlọ́rọ̀ nígbà tí ẹni tó lọ skul sí ìwáṣẹ́.
3: Ọlọ́run náà ni ó máa jẹ́.
2: Ẹni tí ò ní lé lórí bí ọmọ mẹ́fà, ẹni tó ń gbé ọ̀fì àṣì ìwọ ọmọ ẹyọ kan.
3: Ọlọ́run náà ni ó máa jẹ́.
2: Ẹni tó mọ olówó rẹpẹtẹ ń jìyà, ẹni tí ò mọ olówó dẹ̀ tó ń gbádùn.
3: Ọlọ́run
2: náà
3: ni ó máa jẹ́.
2: Bó tẹ́wà ọlọ́run bí ò tẹ́ gbogbo ẹ̀yin ọmọ bàbá lábíyọmọ ní àgbáyé pariwo go go go go go go
3: go
2: káàbọ̀ sí ètò tí àwọn abiyamọ ti ń gbàdúrà fún àwọn ọmọ wọn lójoojúmọ́. Wòlíì tó máa ń gbàdúrà fún àwọn ọmọ yín ló sọ̀rọ̀ pásítọ̀ Fakẹ́yẹ Emmanuel bàbá lábíyọmọ mò ń jẹ́. Ọmọ yín ò ní rugi oyin o. Ẹ̀yin abiyamọ ẹjọ́ ẹ sáré gbọ́ ìtàn kékeré yìí. Ìyá kan wọ̀ ó bí ọmọ ẹyọ kan ṣoṣo ó sì dánìkan tó ọmọ dàgbà. Ó rẹ́rẹ́rẹ́rẹ́ ó ràn lọ iléèwé ó sì tún jẹ́ ó kọ́ṣẹ́. Kò sí kan tí ìyá yóò fẹ́ àtàtàn tí ọmọ yóò lè jẹ èèyàn. Lọ́jọ́ rírí jẹ lọ́jọ́ àìrí jẹ ọ̀kẹ́rẹ́ ìyápọ̀. Màmá gbé kò síbi tí ò fẹ́ ìyáwó dé láti fi tọ́ ọmọ. Ká má purọ́ ìyá yìí dúró yìí o. Ọlọ́run tún wá ṣe lẹ́yìn tọ́mọ yìí parí skul oríṣẹ́ gidi. Ó bẹ̀rẹ̀ sí ní gba 1.2 million naira lóṣooṣù. Sálárì rẹ̀ àkọ́kọ́ ìyá lọ́kọ́ fún o. Ọkẹ ìyá ti balẹ̀ pé ha! At last mo jẹ wọn mọ̀. Ká tó wí ká tó bọ̀ ó ti pàdé ọkọ olóríire tó lówó tó lọ́rọ̀. Ọmọ òun àti ọkọ rẹ̀ fẹ́ sẹ́nà wọ́n ti ń ṣètò ìgbéyàwó alárinrin. Lójijì ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀. Ọmọ òun àti ọkọ rẹ̀ fẹ́ sẹ́nà wọ́n fò sẹ́lẹ̀ lójú títì. Ìyá bá pariwo pé yẹ́ kò gbọ́dọ̀ jẹ́ èsì yìí. Ó wá tọ̀dọ̀ àwọn wòlíì lọ láti mọ nǹkan tó fà á. Àwọn wòlíì wá ràn létí pé ó ti sọ̀rọ̀ òdì sínú ayé ọmọ náà gbà tó wà kékeré. Fúnra rẹ̀ ló wá rántí pé lọ́jọ́ tí ọmọ yẹn mú bínú ní kékeré. Nínú ìbínú sọ fún ọmọ yẹn wípé bóyá ló máa jèrè rẹ̀ láyé. Ọ̀rọ̀ àná tí ìyá sọ dodidi ó lọ bá ọmọ ọmọ fò sẹ́lẹ̀. Ìgbà tó ń tiraka lórí ọmọ ọ̀rọ̀ yóò jẹyọ. Nígbà tó ń yáwó kiri fún ọmọ yẹn ọ̀rọ̀ yóò jẹyọ. Ìgbà tó ń fi gbèsè rọ́gbèsè ọ̀rọ̀ yóò jẹyọ. Nígbà tí ọmọ ń lọ lọ́wẹ̀ tó ń kọ́ṣẹ́ ọ̀rọ̀ yóò jẹyọ. Nínú ọ̀rùn nínú òjò nínú làálàá sì gbọ́ ọ̀rọ̀ yóò jẹyọ. Ọ̀rọ̀ ń lọ dúró de ọjọ́ alẹ́. Nígbà tí kò sí okun àtágbára fún ìyá láti ṣiṣẹ́ mọ́. Ọ̀rọ̀ ń lọ dúró de ìgbà tí kò sí ìrètí láti bí ọmọ mi. Ọ̀rọ̀ ń lọ dúró de ọjọ́ tí oúnjẹ ọmọ jiná. Ọ̀rọ̀ ń lọ dúró de ìgbà àkókò tó yẹ kó mú aṣọ káyé ọba dúpẹ́. Ọ̀rọ̀ òdì sọ congratulations díẹ̀ kú ìrọ́jú fún ìyá yìí o. Màmá ìmọye ọ̀rọ̀ òdì tí wọn náà ti sọ nínú ìbínú sí ọmọ ara rẹ. Àwọn kan tún pẹ́ sọ wípé àbí ọ̀tá rẹ fẹ́ ṣe báyìí ó fẹ́ ṣe báyìí. Bóyá lọ mọ̀ pé ó lè tẹ èsì. Nítorí èsì fúnra rẹ̀ ń gangan ní bàbá ìtàn. Òǹgá ti retí ọjọ́ tó máa sọ̀rọ̀ òdì sọ́mọ̀. Àìsàn ó pẹ́ sọ òǹgá dì í mú. Ìwọ ni wà máa wà nínú àmì kó má jẹ́ kí èsì ó lọ ẹ. Tó bá mọ̀mọ́ ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òdì tó ti di májẹ̀mú tó ti di ogun. Tí àwọn òkùnkùn wá ń lò gẹ́gẹ́ bí àdàbí. Tó máa ní àdàbí tí ìbá ṣe ìyá rẹ̀ ló sọ. Tó máa sọ pé àdàbí tí kì bá ṣe ẹ̀jẹ̀ kádà ló wà lára àwọn méjèèjì. Lónìí a fẹ́ bí ọlọ́run tó fi májẹ̀mú rẹ́ májẹ̀mú búburú nù. A fẹ́ wọnú májẹ̀mú ẹyọ káṣoṣo tí ò ní àbàwọ́n. Tó sì jẹ́ májẹ̀mú pẹ̀lú Jésù. Ìpàdé ẹ̀ní ní kọ́lá lágbára o. Jọba mi pé gbogbo abiyamọ tó wà nílùú o torí aago mẹ́sàn-án ẹ̀bẹ̀ yẹn á ti kún o. Màmá tó bá dé ìpàdé abiyamọ wa kankan tó dẹ̀rí pé bẹ̀ kún. Kò kún torí pé wọ́n wá wo bàbá alábiyamọ. Ó kún nítorí àwọn ènìyàn ti mọ pàtàkì bí ọmọ ṣe jẹ́ lọ́jọ́ alẹ́. Wọ́n mọ̀ wípé lọ́jọ́ alẹ́ agbára lè má gbé àdúrà bíi tìgbà kan rí. Wọ́n ti mọ̀ wípé àwọn ọmọ inigi lẹ́yìn ọgbà tí ọwọ́ ọba ṣe gbé ọmọ tí ẹsẹ̀ òṣè gbé ọmọ lọ́jọ́ tó bá pẹ́ 150. Abiyamọ ìmájòkó sílẹ̀ lẹ́nìí o. Ìpàdé tààrọ̀ ikọ̀ yọ ẹnikẹ́ni ilẹ̀. Gbogbo ẹni tó ti fìgbà kan sọ̀rọ̀ òdì sọ́mọ rẹ̀ ló máa wà nínú ìpàdé tààrọ̀ yìí. Gbogbo pẹpẹ ọ̀rọ̀ òdì tó lò ní jẹun ọmọ. Òun la bá fi àdúrà bàjẹ́ lẹ́nìí. Kí gbogbo ènìyàn máa mú ọba oúnjẹ wá. Tí máa dẹ̀ máa bu èdìdí oúnjẹ sínú rẹ̀. Màmá oúnjẹ ọmọ wàárí jẹ o. Kò ní kọrọ̀ lẹ́nu rẹ o. Gbogbo ọ̀rọ̀ òdì tó ti sọ sí ọmọ láìmọ̀. Kò ní gbóúnjẹ ọmọ lẹ́nu rẹ o. Kò ní takọ ọmọ rẹ lọ́jọ́ ìṣẹ́ rere rẹ o. Ẹ̀rí ọmọ rẹ ò ní baníbojì. Tọ́gù bá dé mi ọmọ rẹ ò ní pin. Tọ́gù kàkú kò ní kágù sóòdì ọmọ rẹ. Ọ̀rọ̀ òdì kò ní mú ọmọ rẹ mọ́lẹ̀. Ọ̀rọ̀ òdì ò ní dẹ májẹ̀mú ọmọ rẹ rú. Ọ̀rọ̀ òdì ò ní dúró de ọmọ rẹ lọ́jọ́ alẹ́. Ọ̀rọ̀ òdì ò ní gbé wọn náà sálẹ̀. ya Jacob soro di sinare o pada se oro di onise si olori o oro di Jacob si manese lo di aye re mu loruko je soro di oni mu amale oro di erodu si olorun lo ba ye re ya ye won ni baje oro di to jade ninu binu ikani oni bo sha bi sisinu o oro di oni di o oni di omo re oni di aya re oni di ise re oni di ola re oni di ojo ale re o ma ran ja yo si otomo tomo amma ra ko ni berele ewo amma ra ni dobu o oro di oni so amma ra di oni yeye no tem no si amma ra ko ni ale mo amma ra ni je pelebe ninu iya o ye gba ogo re pada leni o erin lo di gbo amma re ma joba nile alaye apo lo lodo amma re ma rogolo e ja lo di bu amma re ma ri aye gbe ipo ni aju aparo pa aju amma re oni pa o leke leke lo le fun aye ori ta ko sala amma re o aye oni fi oja oran po emi ati iwa o o ni fi pon awon omo wa aran lo omo re o ma da ko ni daran o to ba pe omo re yo gbe ago re o aye oni so omo do ta re alade ti gbe di omo re oni seru aye ile san mi du joye lo wa ni kokan bale tomo tomo o ni bi olohun to mo lori omo re o ire ta je ki iya baba baba baba re ri so ya lo ma se tomo tomo o so tele ire ta je ki awon asiwaju ile yi ori so ya gba aye wa to omo re ma ta sosan eni ba dena di omo re olorun ma de sami eleyi aye omo re ma balance aro ni kan tomo tomo o olorun ori je ko omo re o se eni ti ara nkan o ni rogun frustration lori omo re o to ba lowo lowo gbogbo aye ni ba de yo aye ma bo yo anti ma loju kokoro won ni lu auto go to go omo re oni je lagala kadele olodi a fi fi da pe rin ojo kan lo ni yo omo re oni te o to fi pe bere lori omo ya gba eyi to fi awe bere lowo lowo orun da ilohun o eyi to fi adua bere lowo lowo olorun ma jo loju gbogbo gba we gba we gbogbo gba adua gba adua lowo lowo lo ko je se ka jo re o gbogbo enu olorun soro awere je te wa gba wa rowo bu eyan lose yi o wa jiju ayo lori omo o ni wese owo lori omo agbele pata ko riran omo re o omo re oni je ari ko gbe ibanuje a pada si bi ko ni ka won omo wa o omo wa oni ri akoba ati adaba o a je gaba lori omo ma so agbara nu oru awon omo re lagbara o wa yo ni ka won omo re o ni ri ibanuje lori awon omo yen o ni sofo lori omo mama o ogun oru oni bori awon omo re wa layo lori awon omo re dale owo yin ma tenu tomo tomo baba ise yin dije anti wa rowo sowo o ni fi gbese ro gbese mo o omo re oni gbe un to julo omo wo ni gbege elera beru olorun yo dara fun tomo tomo okuko ni pa mo wa loju o omo re oni foriko yesu oluwa kere kere yeji ni omo nde lo oyibo oni ni club ti won tin gbe bolu ni lo oyibo awon oyibo tun sign omo na ko ma ba won gbe ball ẹ̀yin abijẹ́ mẹ́sàmì ọmọ tí wọ́n náà ṣàṣeyọrí o.
4: olúwa mo dúpẹ́ lórí ìrìn àjò olúwa ṣẹ́gun ní ìlú apá òkòkò tó wà wípé ìránṣẹ́ náà ń ṣe àṣeyọrí àtàṣe ike wọ́n sì sáyẹn sí kílọ́ọ̀bù tí yóò máa fi owó fi sáyẹn ọmọ mi mú gbé ọgá tó dípò gba iṣẹ́ ẹ̀ṣẹ́ lórí ìrìn àjò olúwa ṣẹ́gun inú ìlú ilẹ̀ òkòkò tó wà
2: bóyá ló ṣẹlẹ̀ rí núran wọn ṣàìrí yìí lé abiyamọ ó yá ọjọ́ máa lọ kọ́lá o pé gbogbo ẹni tó lè pè bọ́ọ̀lẹ̀ ní kọ́lá àgbàdo ìjàyè lẹ́kọ̀ọ́ lọ́nà ait yẹn sọ́bọ̀ ọlọ́kadà kan gbé lọ sí classic arena hall aago mẹ́sàn-án ni òwò àríre gbà ẹgbọ́ ìtọ́ni nípa tí ọrẹ tá a máa dá lónìí àtọ̀dọ́ àtàgbàlagbà gbogbo ẹni tó ń gbẹ́bí jákèjádò la máa dá ọrẹ ọjọ́ alẹ́ lẹ́nìí bẹ́ẹ̀ bá ti fi ránṣẹ́ ni kẹ́ ẹ máa gbàdúrà olúwàjọ jẹ́ kí ọjọ́ alẹ́ mi ó dára bá ṣe ń da lórí dádì mọ́mí la máa da lórí àwọn ọmọ yẹn gangan gangan wípé olúwàjọ jẹ́ kí ọjọ́ alẹ́ ó sàn àwọn ọmọ mi bó ti wùkọ́ kéré tó bó ti wùkọ́ pàtó ẹ̀yìn ẹ̀rí pé ẹ̀ fi ránṣẹ́ ó dẹ̀ ní ìtumọ̀ o ọjọ́ alẹ́ gbogbo wa yóò dára o ọlọ́run bàbá alábìyamọ o ààyè ló wà hálù yá o.
5: Hello, hello, prophet 090-60-57-1110 lẹ́ẹ̀kọ́ sí 090-60-57-1110 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14. Lẹ́ẹ̀kọ́ sí 30 34 34 77 14. Fákẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde first bank.
2: Abiyamọ o, a ò ní máa bọ́jọ mọ́.
6: 89.3 FM, your preferred wholesome radio.
7: The time is 6 AM from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
8: Lati ikoni konga agbomobe gerege lago mefa idajilu.
6: The news on Wells Radio 89.3 FM.

0: Ìpínlẹ̀ Ẹ̀máyìíkúrò, Wells Radio 89.3 FM, níbẹ̀ gangan lẹ wà.
1: Ẹ kú ojúmọ́ o, àkójọpọ̀ àwọn kókó ìròyìn ló ń dé ṣe ti gbọ́ yín láti ìkànnì kànga gbọ́nmàgbẹ́ Wells Radio 89.3 FM, tí a kalẹ̀ sópópónà Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè ló níròyìn yín. Igbákejì Ààrẹ Kazeem Shettiman ló ti padà dé sórílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tó léwájú àwọn ìgbìmọ̀ orílẹ̀-èdè yìí lọ síbi ìpàdé àpérò kọkànléníọgọ́rin ti Àjọ Ìṣọ̀kan Àgbáyé UN eléyìí tó wáyé nínú New York lórílẹ̀-èdè Amẹ́ríkà, níbi tíjọba àpapọ̀ ti gbé ìgbésẹ̀ lórí ìpè fún àtúntò lágbàáyé àti ètò ìṣúná eléyìí tó yẹ. Ààrẹ Bọ́lá Tinubu, ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ́ APC tó fi mọ́ Àjọ Olómìnira tó ń rí sọ́rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí, ìyan INEC, ó ní wọ́n ti rọ ilé ẹjọ́ gíga àti ìjọba àpapọ̀ eléyìí tó fìdí kalẹ̀ sílùú Àbújá láti kọ ìbéèrè igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí ẹni tí í ṣe Atiku Abubakar lórí àtúnṣe ìwé ìpẹ̀jọ́ èyí tó ní í ṣe pẹ̀lú ìdádúró Ààrẹ Tinubu láti mọ́ ba lè kópa nínú ètò ìdìbò ààrẹ ní ọdún eléyìí tí ó ń bọ̀ lọ́nà. Àjọ Olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí, ìyan INEC, wọ́n ti kéde wípé ètò láti bẹ̀rẹ̀ sí gba káàdì ìdìbò alálòpẹ́ PVC yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá ọdún 2026 ní Tìbú Tòrò orílẹ̀-èdè yìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti olùdíje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ẹlẹ́gẹ̀ẹ́ UAPM ẹni tí í ṣe onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti ṣe ìkéde wípé orílẹ̀-èdè Nàìjíríà ó lè di títúntò láàrin ọdún mẹ́rin bí wọ́n bá fi yan òun sípò ààrẹ lọ́dún 2027. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdánwò àṣewọlé ẹ̀kọ́ gíga JAMB ti ṣàlàyé ọ̀rọ̀ nípa ètò ìgbaniwọlé sílé ẹ̀kọ́ gíga CAPS. Wọ́n ní pé ó ti padà bọ́ sípò tó sì ti ń ṣiṣẹ́ bó ti tọ́ àti bó ti yẹ padà lẹ́yìn ìdíwọ́ ráńpẹ́ eléyìí tí ó wáyé. Nínú ìròyìn ilẹ̀ òkèèrè, John Hale torílẹ̀-èdè UK ló ti ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn aláṣẹ ìlú Amẹ́ríkà lórí ìdádúró tó ní í ṣe pẹ̀lú ìkówọlé epo díìsù tó sì ti ń bẹ̀rẹ̀ ìgbaradì fún ìdéènà mọ́ ọ̀hún. Èyí lópin àkójọpọ̀ àwọn kókó ìròyìn fún tòwúrọ̀ tòní. Ẹ darapọ̀ mọ́ wa ní aago mẹ́jọ òwúrọ̀ lórí àgbéyẹ̀wò ìròyìn àgbọ́nmàgbẹ́. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o, Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ kú ojúmọ́.
2: Ǹkan wo ni gbogbo ayé ń dàdàrin kiri tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM, Kànga Àgbẹ̀mágbẹ̀.

0: a jẹ́ pé ká máa kíra wa kó ojúmọ́ kó ojúmọ́ kó ojúmọ́ mọ́ ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń láǹfààní láti máa gbóhùn wa kìtìkìtì lóòrọ̀ tòní atúnkìyìn kó ojúmọ́ tuntun lóòrọ̀ yìí níbikíbi tọ́wọ́ jà kànnì yìí tó bá ń láǹfààní àti mọ̀fẹ́dé o ẹ̀kú ojúmọ́ ẹ̀kú ojúmọ́ ẹ̀kú ojúmọ́ mọ́ ẹ̀gbọ́ ọmọ káàárọ̀ òjíire àtẹ̀yí tí ẹ ṣe ọmọ káàárọ̀ òjíire náà gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ wa ń gbogbo àgbà ńlá ayé pátá pátápátá ńlá tí ń kìyìn kó ojúmọ́ ẹ̀yìn ò bá jẹ́ pé mo máa sọ lédè míì ni ó dàbí pé bóyá lédè haúsá wọn pé ìná kwana ìná gèjà kedu ọdìmá mo ń kí wa náà nu àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yìn ò bá ẹ̀ǹlẹ́ ń bẹ̀ ń wo ẹ̀ káàárọ̀ ẹ̀ kó ojúmọ́ ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa àgbéyẹ̀wò ròyìn agbọ́nmọ̀gbẹ̀ fún tòwúrọ̀ tòní ní ìkànnì kànga agbọ́nmọ̀gbẹ̀ wells video 89.3 FM eléyìí ti a kalẹ̀ sọ́pọ̀pọ́nà aláàfin avenue olúyọ̀lẹ̀ estate ńlẹ̀ ìbàdàn níbẹ̀ ńlẹ̀ tí láǹfààní àti mọ́ gbọ́ wa kìtìkìtì báyìí lórí àgbéyẹ̀wò ròyìn agbọ́nmọ̀gbẹ̀ fún tòwúrọ̀ tòní o níbi tá a ti máa ṣàgbéyẹ̀wò àwọn ròyìn ọlọ́kọ̀ọ̀kan ọ̀jọ̀kan bíi ti ń bòde ní bọ̀m̀bọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà bó ti ń bọ́ ta lọ́dọ̀ bàbá ń fẹ́ ń dọ̀ báyìí ńlá wa ṣe kinní la wa tẹ́wọ́ gbà á tá a sì mọ wá sí gbòòrò ayé fẹ́yìn ọmọ nàìjíríà tá a mọ láǹfààní àti mọ gbé àwọn ròyìn ọ̀hún sétí gbọ́ yín fún ìpaládùn yín lọ́lọ́kọ̀ọ̀kan èjèèjì ni ò bá nílẹ́jọ́ nù ú tẹ́yìn náà ó sì máa mọ bí nǹkan ti ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà torípa àti ṣèlérí a sì ti jẹ́jẹ́ páwò ní jẹ́ kété yín ó di sí gbogbo ohun tí bá ti ń lọ lórílẹ̀‐èdè yìí iṣẹ́ wa náà nu ìṣe wa ni àti gbé kíní ọ̀hún wá kẹ́yìn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà lápapọ̀ kẹwàá bá wa fìfẹ́ jẹ kíní ọ̀hún gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé lórí ètò yìí ní gbogbo ọjọ́ ṣẹ́gun báyìí èmi nìkan kọ́ mo máa ń ṣe èmi àti àmbásádọ̀ wálé ẹgbẹ́ wòmí bàbá wa nation àwọn ni lámẹ̀tọ́ tí máa ń wà lórí ètò pẹ̀lú òmi lámẹ̀tọ́ ọ̀lọ́ tí wọ́n máa ń bá yín yànnà náà àwọn ìròyìn eléyìí tí a bá kó wa sí ìgboro ayé àsìwọ̀n ẹ̀wọ̀n tó ti gún wà ẹbí mo ti máa ń pè wọn aládé boys wọn ti wà náà kulu lóòrọ̀ yìí pẹ̀lú mi tátúnjọ ṣe kíní ọ̀hún bá àtijọ́ máa ń ṣe pẹ̀lú àṣẹ olódùmarè àwa náà kọ́ o olódùmarè ni ó fún àṣẹ a sì tún ṣe kíní ọ̀hún sùn wọ́n bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ nínú kulu tí a hàn án aago mẹ́jọ ti kọjá àṣẹjú méje nínú kulu hàn án oníṣì lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n nínú oṣù kẹsàn-án ọdún 2026 onílọ́jọ́ ṣẹ́gun tó gbẹ̀yìn oṣù kẹsàn-án ọdún 2026 yìí bóyá táàbà tún fi ríwú ọjọ́ òní tó tún jẹ́nu oṣù kẹsàn-án míì ó tún dọ̀dún tí ń bọ̀ ṣùgbọ́n kò wá tún ní jẹ́rú ọjọ́ òní mọ́ torí ọdún míì ló tún jẹ́ báwọn ọdún 2027 ni ó tún jẹ́ báwọn kò ní jọ́ ọdún 2026 ẹ̀mí wa tó wá dé àkókò yìí tó lódìgbà tá a wà yìí ká gbàládùá mo ti ń gbàládùá báyìí pé ẹ̀mí wa tó ló dà kókò yìí náà ni ó rẹ̀yìn ọdún àtún mọ́dún tí ń bọ̀ nínú ayọ̀ ìdùnnú ìlera tó péye àìkú ti ṣe báàlẹ̀ ọ̀rọ̀ láṣẹ olódùmarè ambassador wálé ẹgbẹ́ òmí bàbá wa nation wọ́n ti wà nínú kulu pẹ̀lú mi o tèmi àti wọn jọ ṣe kíní ọ̀hún lóòrọ̀ tòní ṣùgbọ́n bẹ́ẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ mọ́ gbàgbé ẹ láǹfààní àti darapọ̀ mọ́nu wa láti lọ gbójú oge wò wá kẹ ẹ máa wò wá kànàbàkànàbà báyìí lójú òpó facebook wa wells video 893 FM fanpage àgbéyẹ̀wò ròyìn agbọ́nmọ̀gbẹ̀ iná ló gbòde kan o tí ń gbìnàyà níkànnì kànga agbọ́nmọ̀gbẹ̀ ambassador wálé ẹgbẹ́ wòmí aládé boys tèmi nìkan wọ́n ti wà nù kulu bàbá wa nation ó yá o ẹ bá ń gbóhùn sí ìrọ̀ ọ̀rọ̀.
1: ọ̀gẹ̀dẹ̀.
0: ìrọ̀ ọ̀gẹ̀dẹ̀ nu ẹgbẹ́nu sí máìkì ẹ bá ń fọ́hùn sí máìkì ẹ bá ń báwọn ẹkẹ́wọ̀n ara lé.
1: jẹ́ kọ́kọ́ kí ọ̀nà jẹ́ nǹkan oríkè lẹ́wà west radio jẹ́
0: kí ọ̀nà ojúmọ́ sà
1: oyún náà adégòkè
0: ìmẹ̀nù ayẹ méje jásà
1: ẹ bá wà ní ti gòrè tí a yé o ti a rí báyìí.
0: àbáwọn
1: ẹ bá gbọ́ nígbà tó fẹ́ dé ìgò
0: ara tí ń bá ṣe báyìí.

0: Da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da láyè kan kọkọ lọ sí ná eh ke gọmọ da mi wo yọ lọ sí gbogbo nkan lo be mo se ni eh ja fiyan o le na eh mi a ke yan gbọdọ mo ja lada je alada nikan je
1: o ti e le o tun da
0: eh tori e ni
1: o le to da po oruko temi ni ambassador wale egbe wu mi baba one nation gẹ́gẹ́ bí ó yọ́ lọ́nà sí máa wí àmì aládé boys.
0: Aládé boys sínú.
1: Gbogbo àwọn guys, àwọn boys, tọ́ bá ti rí mi báyà, wọ́n máa pè bàbá yìí, ó kú òyìn àgbàlagbà jẹ́gẹ́jẹ́gẹ́jẹ́gẹ́jẹ́gẹ́. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, àwa náà kọ Ọlọ́run ni. Mo kí gbogbo ẹ̀yìn ara adé pátápátá látòkèdélẹ̀ ọkùnrin ni obìnrin ni ọmọdé ni àgbàlagbà ni tẹ́tí sí West Radio 89.3 FM ni Oluyole Estate nbi ni Alavi Avenue. Adúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ ń pè sí orí ètò. Ẹ mọ̀ rò pé nǹkan gbogbo nǹkan ló já sásán, kì í mọ̀ ń sásán. Mo mọ̀ pé kéré ẹ̀ lọ́jọ́ kan àtẹ̀yin ni àtàwọn ọmọ yín.
0: Kí Nàìjíríà lè dá àjọmọ̀ṣẹ́ gbogbo wa dín, àjọṣe kìíní ọ̀hún ni wọ́n ní ká fọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi mọ́.
1: Iná fi ní ká fọ̀ tún wò sí, ká fò sí wọ̀ tún.
0: Àpájọ ọwọ́ la sì fi ń se kíni.
1: Bẹ́ẹ̀ni la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan pẹ̀lú ìdórí.
0: Baba wa nation.
1: Bó ṣe jẹ́ gangan lẹ́nu yẹn wọ̀ wúyọ́ lọ́hùn.
0: Ẹ ṣeun púpọ̀.
1: Ẹ̀yọ́ ọmọ Nàìjíríà, ọya, a tún ti fẹ́ bẹ̀rẹ̀.
0: Ọya o, iṣẹ́ mọ̀, ya o.
1: Kẹ̀kẹ́ di.
0: Olórin ló bá dé lò. O bẹ jọ kọ́rọ̀ orin ló bẹ bá dé lò. Àwọn orin ló gbà wá.
1: Ẹgbẹ́ ọba yà ó tó gbówe wá.
0: Ẹgbẹ́ ọba tó yá yóò tó ń bá pé wò ní ìwà.
1: Olórin
0: ọ̀hún sàn bàlàbàlà.
1: Iná ni sàn bàlàbàlà ara ẹ̀ tẹ́lẹ̀ fi dá báyìí.
0: Kò yí sí o, Olódùmarè ni àánú ni.
1: Níjọ́ wọn tiẹ̀ ni wọ́n ta òróró sí olórí. Mo ní ṣé èsì òróró tí a fi ń dín.
0: Òróró tó fi ń dín yín ni, ilé ìtàn fi ń dín ẹyin.
1: Wọ́n gbọ́n
0: sí mi lórí ni pé tí ń sàn bàlà. Ara òróró ni. Òróró ẹyin, ìtàn fi ń dín ẹyin. Wọ́n gbọ́n sí mi lórí ni ní sàn bàlà. Mo ní ìpè bẹ̀rẹ̀ náà nu.
1: Ká mọ̀. Àbáwọ̀ ni sọ.
0: Rárá o, èmi ò mí ìpín tí ìkọjá yìí. Tó ẹ̀yin aráalé ohun ambassador wálé ẹgbẹ́ Wumi Baba One Nation lẹ́tí láǹfààní àti mọ̀ gbọ́n orúkọ tèmi ò yí padà ó yé Ọlọ́run Adégòkè lórúkọ tí mò ń jẹ́ ìkànnì kàngàgbọ́nmàgbẹ́ Wells Radio 89.3 FM òun náà lẹ́tí láǹfààní láti mọ̀ gbọ́ wa kètèkètè báyìí bẹ̀ láti ń dàbí ẹ̀dùn. Ẹ̀yọ́ lóòrọ̀ tòní àgbéyẹ̀wò ròyìn àgbọ́nmàgbẹ́ ń lètò tẹ̀ ń láǹfààní àti mọ̀ gbọ́ lọ́wọ́ ẹ̀yìn ó kè díẹ̀ sí o. Onílé apá ọ̀tún yẹ ké só nílé apá àlàáfíà. Ẹ máa sọ fún ọpá àgbéyẹ̀wò ròyìn àgbọ́nmàgbẹ́ ti gbìnàyá ó ti gbòde kan ètò ti bẹ̀rẹ̀ náà nù ká máa múròyìn ọ̀hún ló ní pẹrẹrẹ. Ẹ̀yìn ò láì fa àkókò ṣòfò láì dé ènà pẹnu. Ẹ kí gbogbo àwọn alábàágbélé ẹ̀yìn o, alábàáṣiṣẹ́ ẹ̀yìn káwọn náà lè mọ bí nǹkan ti ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà. Bóyá ẹ ti wá wà lójú òpó Facebook ó yà ẹ máa pin kìnní ọ̀hún ẹpin káàkiri kí gbogbo àwọn èèyàn lè mọ̀ pé ìròyìn àgbọ́nmàgbẹ́ ti gbìnàyá o. Àgbéyẹ̀wò ti gbòde kan kan lè gbọ́ bí nǹkan ti ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà níbo gan là ń lọ. Ọkọ̀ Nàìjíríà rèé lórí agbami èbúté ebo ló fẹ́ forí sọlẹ̀ sí gan. Mò ń bọ̀ dán n ò tí ì dé ẹ kú kalẹ̀. Àwọn òwe ìròyìn ọlọ́kọ̀ọ́kọ́ òjọ̀ kan ti wà ń wájú mi níbi ìbàbí ìbà lóòrọ̀ tòní. Mo wípé bó ti ń bọ́ ọ̀tá lọ́dọ̀ bàbá vendor báyìí ni mò ń tẹ́wọ́ gbà á ọkọ̀ mi ò tètè jíhun láǹfààní àti débi wọ́n ti ń tẹ̀ jáde. Ṣùgbọ́n bó ti bọ́ sọ́wọ́ bàbá vendor báyìí mò ń já gbà pé ó yá àjọ̀dẹnu òkúru lóòrọ̀ tòní ni Nigerian Tribune ó tẹ̀lé mi wá sóde òde punch ògbẹ́yìn tí fi máa punch bàbá One Nation lónígbàgbà àgbà. Ìròyìn ni o, kì í ṣe ẹlẹ́sẹ̀ ń ìsàbẹ̀sẹ̀ kù bí òjò. Ẹ̀yin o, these days òun náà gbẹ̀yìn kódà The Nation ó tẹ̀lé mi wá sí gbogbo ayé Nigerian Tribune Vangard gbogbo wọn òun lájọ kọ̀ wọ́rìn ajo kora wa wonu kunu lo ro to nene ta mo mo kini ohun loko kejeje leyo soka ti o se ni lejo na be ti n bo ta lorilede Nigeria ni se mo mo life kan bo kan nu life ni afikun abalala fibo mo ti gbe jade nu we iroyin ohun lawo o se mo gbe jade lori eto yo gege be ti mo pe ise ti wa ni ka wo ka iroyin ohun bo ti gbe jade laisi ni fikun lai ni yo kuro ba ba ti dagbon bi teyin omo orilede Nigeria o se ti ba wa da si e ti se a o sojo pole eyin na o se pe e fe rongba yin ran e salaye te risi irisi yin iwoye yin lori e bi nko ti lo boye lona bayo fun joba ni abi pa mi te fe so sugbon o lona ti o ni se palara fun ko wa wa ti o ni se palara fe nikankan na wa ka mo pe gan joba e mo ja tabuku won e mo ja soro alufansa to le da wahala ale eja so eyan le soro on to wa lokan re ke eyan rora soko rora yanan na pe bayi ni o bayi kasa bayi kawo ehan lai ni wahala nu ife wa na de ni te fi pe sugbon e dakun e tun wa ni fe wo hun eni dele dele o ya o e je mo mu kini ohun loloko ke ejeje boya mo se lalafe alalafe bo e lo oro to ni bi ba ti mu Nigerian ti bo ni mo mu vanguard ni mo mu gbogbo e mara won ba oya e je nbere pelu ti we royin Nigerian Tribune le tu bode fun to ro to ni o ninu we royin Nigerian Tribune ju we akoko re nibe oni won ti ya aworan fubara oni won ja si e ti mo an fubara tipile rivers aworan re ni won ja si gbagada gbagada loke an wa ko be wipe ile asofin ipile rivers won ti buwolo kini won pe won buwolo won ni olopa pinle won ti buwolo nle asofin ipile rivers oju iwe kọkanlelogun iwe royin Nigerian Tribune eleyi to jade fun towuro to ni nibe o ni won fi akori ohun ton ra fi si won se rara ko ohun ka be te ti seri e won ko be bakan na iwe royin Nigerian Tribune to jabe loro to ni won loro oro aje orilede Nigeria o kere jojo ebo na fi ko be won ni too small o kere pupo pupo ju ta ni won yaworan re be to to fo ko re sabe re bakudu ona fi be oju we keta iwe royin Nigerian Tribune be do fi si be do ti soro pe oro aje Nigeria is too small o kere pupo pupo ju o kere jojo won ni ewo Obasanjo e ti mo han baba Obasanjo nu won ni won ti debi ebe kina daru won ni won gbe ebe kankale won pe ewo iwa ejese be idibaje ajebanu won ni lo mu orilede Nigeria roko pe an lala se nkan a ri nkan ja rowo rori e pe awon omo Nigeria wa di eni ti won be ba le eyan kuse en yo ti ori nkan je ebo na fi ko won ni apo pora won le eyan po o tun wa pora won la kuse won la awon omo Nigeria nkuse won kuse latare pe iwa ajese bi po won ni aje banu po won ni en ti abo Obasanjo won mu jade ke bi ebi pe ijese bi ni eni o nje ki awon omo orilede Nigeria won ma kuse kan ma kuse oju we keta den logbon nibe o ni won ti fi iroyin ohun si o atiku e ti mo aba atiku to ji fi igba kan je igba keje are tele ni lorilede yi o mo ti foro ranse si Tinubu o ni baba Tinubu awa president are wa nu o o ni ewo e se isiro fawon gbese eleyi to ti parajo to ti piyamo te ti piyamo te ti pajo pajo pajo pa lera won to wa nle ese siro fun won esa laye ba ti na re o bo ti lo re o ba ti gbele re ba ti lo re won ni esa laye ese siro re ke to wa de wi pe to ma wo na ati lo gba owo ya mi eleyi to je bilionu kan o le marun owo le okere dollar won ni e koko se siro gbese le na ke to ma wa ona won ti gbowo mi o oju iwe kokan din logun iwe royin Nigerian Tribune to jade fun towuro to ni nbe na ni royin yan na lo ti jade ewo eni to je oludije dupo are nu egbe oselu elege to tun wa je gomina ipinle Oyo lowo lowo baye eni ti se onime ro seyi Makinde lo mo ti soro o ti foro lede o pe ewo hehehe won ni ewo emi fe satunto orilede Nigeria ni odun merin ti to odun merin pere o ti to lati satunto orilede yi won pe kene se mo wi pe agbe to ba ti di ale loko ke lo nda le city ba se po fe wusu egbe re o fe jisu egbe re loko ni won ni odun merin ti to odun merin pere mo nilo ti fi se kini o gbogbo n to da bi po fe mo wo ori omo tutu to fe mo wo lojaun se si mo pe yin agbalagba na le pe agbe wa loja kori omo tutu o wo o won ni ori omo tutu to ba fe wo laarin odun merin awon tun mo awon tun se ile to ba fe mo ye legbe awon se kini o awon gbero bo se kan fi giti ndi bo se kan fo parun ti ti le awon o fi ni fe gbe won le won ni gbogbo n to ba ye ka won se o won ni laarin odun merin won ni ewo e fo kan bale be ba ile yan mi po laarin odun merin a gbedidi a satuntun orilede yi ta popo gbe ejo papo ti o si dokan ti o si dohun ti o do dede o emi kan mo so be o Gomina Seyi Makinde to je oludije dupo are nu egbe oselu elege nlo so be iwe royin Nigerian Tribune lo gbe o nibe mo ti mu o oju iwe kokan le ni ogun nibe nde ti seri e Vanguard o na gbe royin bijoba apapo bi won ti se nke paja to se nta gbogbo olulolobo pe ewo awon ipinde merin le ni ogun en lo mo se se kan ma okoju ewu alagbara to ni se pelu omiyale ti ekun omi tin fa omiyale o omiyale ni o ekun omi tin fo omiyale oju iwe ko erin kerin din logbon iwe royin Vanguard to ro toni nibe o na lo ti jade ewo emi o da owo ranwo ewo ranwo ti won yin ti won fun fa yopo tan lawon ose won won da pada n da pada tin ba ti depo in da pada ta lo soro be bohun o da pada to pe owo oran iwo ti won fa yo ohun o da pada ohun ba ti depo obi o soro won fi sinu wero yin Vanguard lo oro to ni awon kan na tun wa sekilo won pe won ba da owo oran iwo tan ti yo pada eh kini ohun oh yo ma se palara fun won lapa ariwa yo da yo lagbara pupo ta lo sekilo egbe oselu olosuso wo APC awon na sekilo won ni kaadi dibo alalope PVC iyan kaadi dibo alalope tawon oludibo mo nlo fi dibo won ni won bere se pin kaakiri bere lati nu osu ta fe mu yi osu kewa to je ojo kesan nu osu kewa en to je oga agba alaga ajo olomirin aton ri soro eto dibo lorilede yi yan INEC en yo oga agba won en lo fi oro ohun lo fi lede ninu iwe iroyin Vanguard fun towuro toni bi egbe oselu olosuso wo APC bi won tin gbe igbese pe ah e wo alaafia gbodo joba o eja wa won eyan wa ke a kepe tu sawo ka bere ba ti da nkan pada sipo ti ko ni se gbon mi si omi otorogbodi yan be o na jade ninu iwe iroyin The Nation ni oro to ni se pelu awon ara ipinle Osun ti won saroye lori oro onje kan ele to sele egbo ona o wa ninu were iroyin ohun pa won koko ati akori re o po eje nse nu dede si bibam mo nbo na mo ti de e ku kale

ẹ sì lẹ́yìn ṣèjọba lé a lórí. In tó bí n sọ all right now, ìwà ìbàjẹ́ ti gogo. In tí bàbá Ọbásanjọ́ ti, ṣé rí bàbá Ọbásanjọ́, a kàn wulẹ̀ ń bú wọn lábà kan abala kan ni. Àwọn kan ló ń bú wọn lábala yẹn o. Ẹ jẹ́ ká rí pé kò sí ẹni tó lè débi orí àpèrè tó lè ṣe gbogbo nǹkan tán. Ṣùgbọ́n mo kan sára sí bàbá Ọbásanjọ́ ní ẹ abala abìkan. Kò fààyè gbá lẹ́dẹ̀ẹ́dẹ́ lásìkò tiẹ̀ náà. Ìwà ìbàjẹ́. Ó ṣe ìwà ìbàjẹ́ lẹ́yọ̀dọ̀ níwájú nínú lórí ìjọba rẹ̀. Ẹ mọ́ dìbò fún. Bàbá yẹn dúró lódòrò pé olóṣà ní ọya ẹ lọ dá EFCC àwọn tí ó mọ tọpinpin sílẹ̀ bàbá yẹn ni. ICPC ọya ẹ lọ dá wọn sílẹ̀ bàbá yẹn ni. Àwáríṣẹ́ nǹkan yẹn ó jọ̀wọ́ wọn fúnú ìbádùn tó jẹ́ olórí EFCC ìgbà náà ó jọ tiẹ̀ fún náà. Bàbá yẹn wá ṣiṣẹ́ débí ẹ̀ ni pé ṣe mọ̀ pé nígbà tíyàn bá ti rí backing fún nǹkan yóò ṣiṣẹ́ débi tíyàn ò expect pé máa ṣiṣẹ́ dé. Nuru ìbádùn wa farabalẹ̀ ṣiṣẹ́ ìgbà náà débi pé àwọn tí wọ́n jẹ́ tán jẹ́ ẹ̀sẹ̀ bíi ìgbà yẹn tán jẹ́ olùkú Ọbásanjọ́ gbogbo wọn ni wọ́n mú. So àwọn tó kù ní abẹ́lẹ̀ wọ́n ń rọra ń fọgbọ́n sí pé tó táwọn bá ìgbà wa mú. Torí pé kiní yẹn ń sàn látòkè òde sálẹ̀ ní gbọ̀n. Wọ́n kúkú ní mú wa. Ìlú tá a ti ń gba bribe ṣé wà àbájẹ́ òṣìṣẹ́ ni. Ìlú tí wọ́n ti sọ pé bail is free tí bail ò free tí ò free mọ́. Ìlú tí wọ́n ti sọ pé okay, orílẹ̀-èdè Nàìjíríà o gbọ́dọ̀ mọ ṣe àwọn nǹkan kan àtàwọn nǹkan kan lójú pópó. Tán dẹ̀ ń ṣe. Nílùú tó yẹ pé wọ́n ní eko àti ẹyìn ọ̀pọ̀lọ́ ń gbé nǹkan mì. Lórílẹ̀-èdè Nàìjíríà náà ni o. Ẹ wá níwà àbàjẹ́ tí òbí sọ. Kì í ṣe tó pójọ opposition kì í ṣe pé campaign yẹn gan dúró lé lórí. Ó dúró lórí ọmọ Nàìjíríà gangan ni. Irú ẹ̀mí tí mo sọ rẹ̀ tó bá yẹ pé òbí bá sọ náà dandan lórí nǹkan yẹn máa tako. Máa sọ fún pé nǹkan tó gbé jáde irọ́ ló pa. Ẹlẹ́yin ha palliative ń jọ sí. Palliative ò sàndélẹ̀. Ẹ wá ní ìjọba ń gbádùn. Ẹni ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń gbádùn. Lọ́nà wo? Bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ wa bá ṣe ń pa ẹja. Ẹjẹ́ èyí tẹ́ tó ń fún wa tí ò délẹ̀ ńkọ́. Àìmọye ìgbà làwọn èèyàn ti lọ náà ti sọ pé àwọn ẹ máa bọ̀ ẹ rí nǹkan kan gba ẹfà káàdì náà bá yín sílẹ̀. Ẹ wá ń gbá àwọn ọmọ Nàìjíríà ẹ ń gbé wọn mọ́ra. Imagine that ẹ dẹ̀ ṣe tọpinpin ẹni tó bá wà lórí àlefa tí wọ́n fẹ́ ba ìjọba mọ́ lọ́wọ́lọ́wọ́. Ààrẹ orílẹ̀-èdè wa yóò ṣe tọpinpin ni. Ṣé kínní ìdílé nípínlẹ̀ kọ̀ọ̀kan àwọn EFCC tó wà ńbẹ ẹ jọ̀wọ́ wọn ẹjẹ́ wọn ó ṣiṣẹ́. Nígbà ó jẹ́ pé tẹ́ ẹ bá mọ̀ wọn ẹlòmíì gan fà díra wọn lórí ni. Tó bá sàtijọ́ ọmọ ẹgbẹ́ APC báyìí ó parí o. Ẹ wá béèrè nínú àwọn tí tẹ́ ń fàdíra lórí ọ̀hún gan. Ọmọ ẹgbẹ́ APC mélòó ni wọ́n ṣoore fún? Ọmọ ẹgbẹ́ APC mélòó ni wọ́n kọ́lé fún? Ọmọ ẹgbẹ́ APC wo mélòó ni wọ́n ra mọ́tò fún? Ọmọ ẹgbẹ́ APC wo ni wọ́n dá lókòwò rí? Ọmọ ẹgbẹ́ APC wo ni lójókòó sínú ilé rẹ̀ tínú rẹ̀ ń dùn báyìí tó jẹ́ mẹ̀kúnù? Ọmọ ẹgbẹ́ APC wo ni wọ́n ra na wáṣẹ́ fún? Èmi ò tún sọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ká tó wá sọ pé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Nàìjíríà we hate it. Lórílẹ̀-èdè tá wà yìí kò sẹ́ni tó máa gbé owó nígbà kan 100 naira value. Ní ìsìn 1000 ló rọ́pò 100 naira. Ní ìgbà kan tẹ́ ẹ bá mú 10,000 lọ́wọ́ bí ẹni pé ẹ mú 100,000 lọ́wọ́ ńgbà yẹn ni bóòlù ṣe rí nísìn. I want sovereign, I want smile, aláǹgbádùn. Mẹ̀kúnú ò gbádùn náà níbo la ti ń gbádùn? Owó ọkọ̀ gan ẹlòmíì nígbà míì ṣe ọlọ́kọ̀ gan ṣàròyé owó wọn èpè ńgbà wọn bá wọlé. Ọlọ́kadà ńkọ́ onímàlúwà yóò sọ tiẹ̀. Àwa tá a jẹ́ èèyàn gan fọgbọ́n gbé ńgbà míì ni tá a fẹsẹ̀ rìn pé ẹja dín ní àjò yìí kù díẹ̀. Kówó tó wà lọ́wọ́ wa ó tó le tó because a máa wò pé owó tó wà lọ́wọ́ wa ṣáà ní jẹun nínú ẹ̀ ni. Gẹ́gẹ́ bí ẹni tó ń ṣiṣẹ́ lábẹ́ ìjọba tó ń ṣiṣẹ́ àdáni ni. Gẹ́gẹ́ bí ẹni tó ń ṣiṣẹ́ tó jẹ́ pé kòwò rẹ̀ ló ń tà. Ẹ lò lókòwò míì tí ó fọwọ́ lẹ́rán títí ń gbọ́ jẹ́ pé nǹkan tó bá gbé sọ́dọ̀ ní tó bá tó náà bá sára ní ọ́tà. Àwa ni Nàìjíríà dùn lọ́nà wo àwọn olóògbé fún. Gbèsè ló kúnlẹ̀ rẹ́rẹ́rẹ́rẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà yìí. Orí ọmọ Nàìjíríà náà wọ́n ó tún padà yọ gbogbo gbèsè ọ̀hún gan. Kí là ń bá ká?

0: So, e kaabo pada lati ojo oja lohun, agbeyewo iroyin agbomagbe. O se nte waju ni kanin kan ga agbomagbe Welsh Radio 89.3 FM. Ta kale so popona Alaafin Avenue, Oluyole Estate nle Ibadan. Baba One Nation lori oro ti mo nso lekan. Won sa gbe owo awon eyan un japa je sare wa mede mo ke sare mo papa papa. Igba keje are tele ri en to ti je igba keje are tele ri lorilede ya Atiku Abubakar ati oludije dopo are nu egbe oselu ADC. Lo ti kegbe yan Atiku Abubakar lo ti n bere be lowo ijoba apapo lori eto won. Won ko won tun gbegbe se won tin wona latun ti ya owo tuntun to je billion kan ole marun owo le okere dollar. Lowo banki agbaye yan le fo pa ma agbaye World Bank ni wan bere pe ese siro fawo owo ele te ti e ti ya tele to ti pa lera won pe amojo lera won e siro owo wo won ti lo be ti na be ti lo be ti ya ibi e ti ya be ti na e je ki gbogbo eyan mo e je lu mo ke tun to lo mo wo pe tun fe yawo mi o Baba One Nation opon to fe yawo mi atiku n bere pe e siro re e ja gbo e mu po ma won to je wi pe won wa eni to ra oja opo nto e mo pe e mo re o sagbafo o n ka so wale oroju ole o mo eyan ra o n ta re si apo kan ni 27,000 e si n ra lowo re e fura wi ko se se ko je pe omo jagba jagba lo n gan ti n joja agba lowo awon ti lo n ra loja awon eyan ko wo le won ko gbogbo owo won lo ponle osun o Atiku o bere oro lowo ijoba apapo pe ko le ti na gbogbo owo te ya le tele ke tun fe yawo be
1: ejan bere lori oro Atiku sori Atiku ri oro so mo man so kini kan pe awon ti won soro ton je oloselu sin ti an pariwo sita ki se wi pe tara ti won nikan la le depend o le je pa won tori awon na so ni so pe ko le gbe awon na right sugbon in ta ri ni nta si mo ni pe gbogbo owo ti an ti e ti ya seyin seyin won se siro e fo ara ilu ibi bayi la na le si ibi bayi ni tohun ibi bayi ni tohun ibi bayi ni tohun won se kankan re so nti Atiku so lori iyun ko buruju emi te to wa fe lo ya ni isin omo Nigeria ni o fori fa ibe le gbogbo nkan te n gbe le ori kini owo ranwo ni bi owo ranwo ni tohun ten fayo omo Nigeria ni o fori fa ina mana mana ni isin owo ti an gbe fa awon eyan ni isin ko se ko omo Nigeria na ni o fori fa so eyin gbogbo nkan lo ti won omo Nigeria e si n gbe owo ori lo sirisirisi omo Nigeria na ni o pada fori fa so e ki won ki ni idi awon ti wa ni ile igbimo asofin gan ti eyan ba won ba fe lo yura yu owo be e gbe si waju won so ye ki won tele abi ko ye ki won tele abi kan dama that to the tune of federal government ni gbogbo gba ni to je pe ise ta gbele won lowo ati iripa re na to so idi ni to fi da be ni pe o ko gbese afami ko ma je pe won ti fi Nigeria na yawo
0: eyun ba papa
1: ni ti osogbo in toju wa loju ri awon kan na se ri teyan ba ri nkan ifan gba mi koko ti e ni suru ifa mo fa yan lapo ya eyan gboto sora ko to gbe igbese se ri orilede Nigeria ijo gba ti mo ti gbo mmm ta gbodo ma daruko awon nkan ti itumo re de si ni Yoruba ati gba ile mi ti ma nsora temi o te ma ni won fe se online business ni isin ma wo wi pe
0: eleyi e so online won ni le taja won ni pe won so fun won pe iye gba bayi le pada wa
1: gboja yi o mo ba bo ni mo ni mo
0: ba won ni se de mo pe yi
1: to ba je pe mi gan ati e ti won ta ni o at online ni o emi ba won da si so en toju wa loju ri ni yen tori awon ti an lo egbe awon ti an lo kanako awon ti an lo afeeri ni won dan kan ba nwo ni isin to ba si sora awon nkan ti o leto o ni won mo fi
0: lo hello e ti wole e ko ojumo oruko yin ati bi te tin pe wa e ko ojumo sir
2: oruko se mi ni adeda ti ju ai siba
0: e seun
2: ko se oro pe oga bi mi fa ma ku mo doju wa lojo ri seri ìjọba ilé ìlú ọyàn ní pọ̀ sí pé káwọn ọmọ àjẹ street lọ ó táńtẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni bàbá àwọn fásitì ọyàn wà ní ìjọba agency kan wà kan pè ní noa wọn máa ma everything láyé wọn máa ń fẹ́ sáìtì àwọn èèyàn inú wọn tí ìjọba ilé ìṣe clip every institution pátápátá láti lè ṣe lérí kò sí ìkọ̀kọ̀ wọn fún ìṣiṣẹ́ mọ́ so àwọn ọlọ́pàá ni ẹ̀yìn láti kọ́ bá ti lè jù àwọn èèyàn wà dẹ́sítì pátì wà dẹ́sítì ṣe é ma ìbẹ́sì kan ṣe é ma wọ́n dẹ́sítì kan they are opt out of their group. But how many people are existed like that? So I get how much you might be a book, I do a little book, I do no book. How I go by, I don't know why Nigeria lives on me.
0: Ẹ ṣeun 0916893 1000 0915334893 0915334893 0911 33 33 893 ń làwọn nọ́mbà tó wọnú òkúrú lóòrọ̀ tò ní lọ́jọ́ pọ̀ Facebook wà Welsh Radio 893 FM fanpage. Eléwúrẹ́ iṣẹ́ àkàyèsí data wọ́n ti kí wa kú ojúmọ́nà òkúrú ààhín àdé olútọ́lù náà àwọn náà wọ́n ti kí wa ń bẹ̀rùn lójú òpó Facebook wà pé àkú ojúmọ́ ẹ ṣeun púpọ̀ ẹyẹ mú nọ́mbà ọ̀hún lẹ́ẹ̀kan sí o ẹ bá mú pè ná kí n tó mú ẹ ló ẹ ti wọlé ẹ kú ojúmọ́ o.
2: Ẹ káàárọ̀
0: sá orúkọ yín àti ibi tẹ̀ tí ń pè wá ọlọ́run ló ń ṣètò ẹ ṣeun olóyè
3: kẹtìlẹ́.
2: Papa One Mission.
3: Yes, sir. Caro.
2: Caro, sir. I see me mocking.
0: Yes, sir. I could do more, sir. Yes, sir.
2: Hey, Josa. What I'm telling you, lady, Chepo, she solved. Look, I want to see the Bolo situation. Radio Larancy. Almost we have 15 or 20 radio. Those are a lot. What you see on Iron on Onion or Noro Larancy. No radio. I want to buy them bomb for cancer. But it's the president who was in it. Ma ko te wa le gan ko on the point ti eya owo kan ti e ti so pa pe be se na owo ile be se na re be se na re be se na re gbogbo owo ta pa lori lede ta pa a pa di custom a pa di kini ori siri si bola ti pa something ni to yo gbogbo e lo kule rekereke so e ka tun ma yawo ni yi te lo ya a ti mo ko bi to oju oju tu e tun be ya mi. I think we're going to be able to do it. Ṣé ṣe tó bá kó orílẹ̀-èdè wà ó wà òkè ṣé ẹnìkan lọ kówó kọta rẹ̀ pé kó wa máa gba ráìsì N27,000. Ìlú ló kọ̀ sí gbogbo ilé yìí. Ọlọ́run ọba àtúlù ìṣe o, olóyè Akíntilé ni.
0: Ẹ ṣeun púpọ̀, ẹ ṣeun olóyè.
3: Ẹjọ́ ṣètò ẹ kó rí bẹ́ẹ̀ ná. Ká fẹ́ lu jìbìtì, ká fẹ́ sọ pé ní láti ṣe nǹkan rẹ nínú ayé.
0: 1000 0916 893 1000 bí nǹkan ti rí lákòókò yìí.
3: Ẹ ṣọ́wọ́ ayé kí jìbìtì ni wọ́n máa lù
0: káwọn èèyàn. Ẹ ti wọlé o, ẹ kú ojúmọ orúkọ yín àti ibi tẹ̀ ti ń pè wá.
4: Ẹ kú ètò.
0: Ọlọ́run ló ń ṣètò ẹ o.
4: Mo ní àmì ọ̀sọ̀rọ̀ látọ̀rẹ́ jáì.
0: Ẹ ṣeun.
3: Ó tọ́jọ́ mẹ́ta.
4: Ẹ̀ka ọ̀pọ̀lọpọ̀ ni ìjọba o. Ka ma dìbò fáwọn padà àwọn náà wà ń bẹ̀ lónìí. Màá rò gbogbo wa ni pé ká jọ. Ta bá máa ní afẹ́ tẹ̀lé olóṣèlú kankan àti sídẹ́ǹtì wọn ni ká máa wò. Ká máa wọ ẹgbẹ́ àbí ẹ̀sìn tàbí ẹ̀yà àti ṣebọ wọn ni ká máa wò. Nígbà gómìnà Mákindé jáde nísìn tó lóun ó tó orílẹ̀-èdè Nàìjíríà láàrin ọdún mẹ́rin. Kẹ́rin ní ìwòye ètè ni. Nígbà kan tó tọ́ wà ń sùn jẹ́ Ọ̀yọ́ tán sì wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Lákọ̀ọ́kọ́ ọdún mẹ́rin wọn gbogbo wa la rí nǹkan tí wọ́n ṣe. Lóòótọ́ ààrin kò máa bì. Àmọ́ wọn bá tí wọ́n ṣe èmi nígbàgbọ́ pé kí wọ́n bá tiẹ̀ sí dé fẹ́ dá lẹ́bù wọ́n tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Tó máa rọ gbogbo wa ni pé tá a bá nígbàgbọ́ ọ̀run ètò yóò bá wa torílẹ̀-èdè Nàìjíríà ó ní ká tẹ̀ ká wa fún un. Ká má dẹ̀ dìbò ṣe bẹ̀ o. 5,000 naira àkàrà ọ̀pá márùn-ún ò lè tán wa o. Tó kún kálukú la o jẹ́ o. Àmì ṣe yan o. Ẹ ṣe o.
0: Ẹ ṣeun púpọ̀. Ẹ bá mú pè wọ́n. Ẹ ṣeun. Ẹ lọ́wọ́ ẹ ti wọlé ẹ kó ojúmọ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ẹ káàárọ̀ mà orúkọ yín mà. Ọlọ́run ló ń ṣètò ẹ. Ẹ dákun ẹ bá wa tún ọkọ mú. Màmá wa ẹ bá wa. Màmá jẹ̀ ní ẹ̀ tí ẹ ṣeun.
3: Ẹ ṣe gan sa. Ẹ ṣe gan ma. Yes, ma'am. Yes, ma'am. Amen. Amen. Amen. Amen. Amen.
4: Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen.
0: Eseun pupo ya Dinet. 0916893 1000 lojo opo Facebook Wells Radio 893 FM fan
5: page fati
0: dise sowo e ti wole e ko jumosa
5: ko yin ati bi te ti ya to ku mo si ti baba wa to wa nbe baba wo ni
0: sa
5: aje yulu se gun loruko ti mo nke lati ayo gole yo eyin baba wa ye man ko we kai te bi wa ju oba se lo eyin ma se pada si ilu tin ben le lori lede awon tan dari wa yi o da be ni pe mo o feran wa rara ko si ye ko ri be a wa ladibo fun won igba na ro ni asin wi pe a ma mu wale a ma mu epo wale e wa wo pe ko se dani 1005 1000 ko si ye ko si ye ko ri be igba kan kan fi aje ara ilu ni gbogbo agogo owo ti won pa wole lati igba ti a ti debe owo subsidy ti a yo won la won ko fun agomina n ko fun agomina owo ti si n bo si apo joba akako ju ti agomina yen lo ko si ye gbe dako e ba ni be are yi won ni pe inti o wa ni jeli ni pe oba to je ti ilu toro oruko re oni pare o ti to je ti ilu to sin se wahala ti ilu sofa oruko re oni pare o ki are wa ona ti pe gbogbo nti ohun se yi akole nbe o e ti soro baba ba so jo nbe yen ni isi e ti soro ti ai o ti bajo won so ti butinu buna o gba to ba ko nbe o inte mi si nsenu ma ni pe awa yoruba ni ka mo nta nse awa yoruba mo wi pe omo wa ni eja file eja file o se mo ti are mi ba de be ti e ba se yoruba ti ba se yoruba bayi a gbọdọ soro o
0: sare
5: o dakun ko sanu omo nigeria o o je ki gbogbo nkan wa le ko we ko se di 500 gbogbo tin be nle yi a gba omo nigeria o gbadun
0: ẹ kú ètò kò ní bàjẹ́. Ẹ ṣeun lójú òpó Facebook ṣeun ọ̀làdẹ̀ púpọ̀ wọ́n ní ẹ̀ka àárẹ̀ kúrò yẹn ẹ ò ní síkà lórúkọ olúwa láti gbàrí mú ẹ ṣeun púpọ̀. Ẹ ló ẹ ti wọlé orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wẹ́ bá wa mú pàápàá nìkan.
6: Ẹnu ẹ káàárọ̀ ẹ kú ètò.
0: Ẹ kú ojúmọ́ mà orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
6: Orúkọ mi ni Olúwadámọ́lá Mẹ́sẹ̀ láti Oríjà.
0: Ẹ ṣeun ẹ bá wa dá sètò.
6: Nínú gbogbo ẹ̀ ta wá ń sọ yìí náà wọ́n ní president wá wà lókè òkun national assembly gbà tó ń túbọ̀ àwọn yẹn sọ̀rọ̀ wọ́n ní bàbá ń ṣiṣẹ́ rìmọ́kì ẹjọ́ ṣé remote president láì lẹ́ẹ̀kì wọn fún ni pẹ̀lú bí nàìjíríà ṣe bó ṣe ẹ̀ka wọn wà lókè òkun kọ́ máa direct nàìjíríà látòkè òkun bá mọ̀ fáwọn ò lè ṣe ẹ bá mọ̀ pé nǹkan ń ṣe àwọn kan hand over fún vice president torí ọlọ́run ọmọ ẹni òkín kéde bẹ̀bẹ̀rẹ̀ ká wọlẹ̀ tẹ̀sí ọmọ ẹlòmíín àtijọ́ wọn ẹ̀mẹ́ta gan ojúṣẹ́ ní orílẹ̀-èdè ta ló ń ṣọ̀fún wàrà tó ń ṣọ̀fún oyin ibo lọ́ba wa kó wàrà tó yìí lọ orí ọlọ́run wọ́n débẹ̀ wọ́n ní sọ́kìdì kan aláǹdẹ bàbá ìkan ìjọ kan ṣàánú àwọn ọmọ nàìjíríà.
0: Ẹ ṣeun púpọ̀ wọ́n ní bàbá lọ sí ìsinmi ẹni ṣùgbọ́n ìsinmi ẹnu iṣẹ́ tó náná tún ń ṣiṣẹ́ lẹ́nu ìsinmi ọ̀hún ẹ bá mú ẹ lóò ẹ ti wọlé o ẹ kú ojúmọ́ ẹ dákun ẹ bá mú pápá bàbá wọn.
7: Àmọ̀lẹ́gbàdébọ̀ ni láti wáyà.
0: Ẹ ṣeun.
7: Ṣé rí nípa ọ̀rọ̀ Nàìjíríà yìí àwa ọmọ mẹ̀kúnù Nàìjíríà lápapọ̀ àwọn ọmọ Nàìjíríà ká lájú ara wa torí gba bàbá eléyìí débẹ̀ ó tún débẹ̀ ní sọ pé a máa mú wálẹ̀ gbogbo owó epo táwọn tá a bá débẹ̀ lọ́dún méjì tí náà ò bá ṣe ká mọ́ dìbò fáwọn ọmọ má ṣe gbá abájúwà wítàwí subsidies gan wọ́n lówó subsidy àwọn kò fún gọ́vnọ̀ se bi oni egbogbo resources si ti won wa ni Oyo state ni state kokan
8: ebi
7: ni
8: won fa mo papa
7: to ti ye so se won ri temi o kan so ni si ni pe nipa awon baba tan bembe atatiku ni o atobi ni o ati makinde ni o e ja we nikan nu won a ba ri pe kini re da a dibo fun ka to wo odun merin ti e na bo na o se lo bo na ba ti lo da ele won ku o me ka to we lo mi ka ma fun won odun merin merin kan ma lo ni
8: Ọlọrun tun Nigeria se. Ẹ ṣeun. Dada Baba Tunde ṣeun lójú òpó Facebook. Wọ́n ní wọ́n ń fi ọjọ́ ọ̀la yáwó. Wọ́n ní àwọ ọmọ ìlú sì ń wòran. Tá a wá ń wòran báyìí, à ń ké tantan, à ń ké gbàjá, à ń pariwo, kí la wá fẹ́ ṣe. Wọ́n ní gbogbo owó tí wọ́n ti ń yá, kí láǹfààní tí a rí ń bẹ̀ ẹ̀kú ètò bí Dada Baba Tunde ṣeun. Wọ́n ti ṣe ìfìléde lójú òpó Facebook nu. Ẹ wo emi o ni lanfani ati mu pe kankan mo lo ro to ni o oniyan se olope se o gbogbo eyin te ba wa fefe je e seun pupo te wa nbe nitori to gbogbo eyin te fa teji se sowo so eyin te pe wole ateyin te lanfani ati pe wole ateyin te pe ta lanfani ati mu pe yin a binu o a fi binu eni kankan o a lanfani ati mu boyan tori pe eyan kan soro lowo abi pe ohun jara won baba wa nisan ja mo rile eba ndagbere lodo yin nbe
3: so e seun oni e seun olobe seun awa na ko ibinu lagbara lowo olodun laipe laijina ni ogbon se ju asiko yi mo tun bo lori igbagede oro
8: baba wa ni se ti lo
3: emi o ti lo
8: won si wa bi aba
3: o seun
8: e wa le bi aba bi aba
3: bi abi le bi le
8: aba bi aba
3: so oruko temi na ambassador wale egbe wu mi baba one nation o dabo
8: e seun to eyin ara ile koja bi to yo lohun o ti mo se re ile lori akotun itoyin eto wa agbeyewo royin agbon magbe fun to ro to ni o iyoko tun dola lori eto agbeyewo royin agbon magbe sugbon ko ti e to dola ohun gbagede oro yo mo gbina ya laipe yi ne wakati die sisin e je abo won nisan sare lo de kan lo stop fun to lo kan lo da fun to lo na ko seme na en yo e darapo mo won to ba ti lori eto gbagede oro o yo lohun adegoke lo ko ti mo nje mo gbe po nbe e ma gbo wa so ikane kan ga gbon ma gbele wa Wells Radio 89.3 FM e seun te wa nbe nitori ti wa e ku kale ke ya se o

0: Ajape kama kera wapi ya ku dede asekoye, ekujimo, ekaro, enlembe mu, enyara anu leyi, enyara asoye, enyi tiwa, chidada alabayi. Ẹkú ọjọ́ méjì mẹ́ta. Ẹkú kó lè dá. Wọ́n ní ẹkú gbọ́gbọ́rọ́ bí ọwọ́ aṣọ. Yóò dá. Yóò sì rí bá ṣe fi orí. Lẹ́yìn onígbìyànjú ẹ̀dá, òní ọlọ́run ọba mi wà. Bà ti ń gbìyànjú máa sa ipá pé kí gbogbo nǹkan lè kú mú bí ìdodo ẹ̀fọn. Bí ò ti ẹ̀sán mọ́ná, tí sànmọ́nì ń lọ tínrín. A gbọ́dọ̀ jẹ́ kí bí nǹkan ṣe rí ó kó domi tútù sí wa lọ́kàn. Ìgbà ló nígbà lò. Ó gbọ́ gbà ó lọ títì. Kẹ tó bojú rí bojú wolẹ̀ nísìnyí. Ẹ̀rí pé ẹ̀yin náà ó ti máa dúpẹ́ fọlọ́run pé àṣé mi náà lè lájá. Ìgbà yẹn ṣe bákan. Ìgbà yẹn dàbí nǹkan. Àwọn kan náà ti wà ń bẹ̀rí báyìí. Níbi tẹ́ ẹ wà yìí, àwọn kan ti wà bẹ̀rí bákan. Àwọ́dà bẹ lọ ni Ọlọ́run sì gbọ́ àdúrà wọn. Àwọn náà rawọ́ ra sẹ̀, wọ́n sì sinmi ìgbìyànjú. Wọ́n sinmi sún síwájú, sún sẹ́yìn. Gbélé yìí gbé tọ̀hún. Ẹja gba wájú ká gba lẹ́yìn kọ́lẹ̀ jọra wọn. Ẹ̀yin náà ní sinmi. Ẹgbà wájú tí n bá lẹ̀ ní sinmi kì í ṣe pé ẹ̀ní wásìkò láti fi bẹ́ẹ̀ bá ṣèkan tó bá ṣe bí ẹni lọ́jà ẹ tún wọ ọgbọ́n àtinúdá míì tẹ́ lè dá sí míì pé eléyìí ó ṣe bákan. Bí n bá pọnmi tí ò ṣe ẹjẹ́ ń ṣe èédú. Bí n bá ṣe èédú tí ò ṣe ẹjẹ́ ń ṣagijọ. Bí n bá ṣagijọ tí ò ṣe bó bá ṣe wé gan ni ẹjẹ ń ta. Mo ṣe sọ wípé ẹ ní sinmi ni. Kì í ṣe pé kẹ mọ́ ní sinmi. Tí ẹ bá tún wá ṣèkan tó ṣe bó ti ń ṣe lọ́hun ti ń dúró ti ń rẹ́sẹ̀ walẹ̀ ti ń tìǹ tìǹ díẹ̀ díẹ̀ ẹ wá lè tẹ́ lè tún já mọ́. Lóòótọ́ la mọ̀ pé bí ojú ọjọ́ ò ti kò rẹ́rìn-ín kò fàyè kò fẹ́ mú kí àwọn tá à ń sọ yìí ó rọrùn ṣùgbọ́n ọlọ́run ọba yìí ṣọba àká tọ́lọ́run ó bá sì bùkún èèyàn ní téèyàn ń ṣe ọ̀nà ni ó wò. Ẹja máa ṣe èso ẹja tẹ̀ wájú. Ẹ má jù ú sú wa, ẹ má jù ú rẹ̀ wá, bí wọ́n ṣe máa ń sọ. Wọ́n á ní kò ní sú mi, kò ní rẹ̀ mí. Ọmọ Nàìjíríà, a tún ti dé láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe wa lórí gbàgede ọ̀rọ̀, gbàgede ètò, ojúde gbogbo wa láti mú kan mú méjì sọ lẹ́ẹ̀kọ́ kejì. Tí ní pé kẹ wá nǹkan fìdílé àbí kẹ fìdílé nǹkan ò kájọ láǹfààní àti gbádùn ara wa bí ọlọ́ba gẹ́gẹ́ bí ìṣe wa láàárọ̀ tòní láti aago mẹ́wàá títí di aago méjìlá gbẹ̀rẹ́. Ìní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026. A kú ìpalẹ̀mọ́ fún oṣù kẹwàá tí ó bá wa láyọ̀ lágbára lọ́wọ́ Elédùmarè. Ẹ ṣàmí kẹgbẹ́ tó àmì mi. loko alaga ati ibimọ ti ndari ikanni yi loruko awọn ọga aleka kọọkan loko amoju ẹrọ fun satawa yi Stephen Adeyemike olọlọwọ bọtini pẹlu iranlọwọ awọn ti aajọ lanfani ati ṣe ti o fi dan ti gbogbo fi kan si Adedamola Oloyede ọmọ papa Olumiye oluko temi jẹ wọn ni kiyin pẹ ku alejo ku alejo ẹlalejo ta ni awọn oloselu yi naa ni wọn ni ẹ ti n lọ kaakiri on zen lo lati bi kan si bi kan esa ku alejo ma ki won pe won ku atijo won ku atijo pe o tojo meji meta oju yin re eyin nikan ton a mo ri yin ki le wa mu bo se dada le de pe tin reti won kaabo se dada le de won ni lati le ijo se kan si mi won lati ri won lati bi osu melo lati jo iwa inilese raye ti a sadankata yin o tu a le fun yin o owo meji fe eyan kan o e ki won daada awon eni re abi ki le fe pe won eni re na ni to Adedamola Oloyede ọmọ baba Olumiye un lo kan ti mi je gege bi eti mo mo tun ti de o e ja dagbara bo sekere ko ti bi o poto fun ele ambassador ti wa nu kulu pelu mi laaro tuni ambassador wa le egbe wu mi papa one nation won pe one nation baba da won ni one destiny
1: yes
0: sebe na lo si re
1: kori ben
0: so si ri ba se so
1: o ma ri ba se so o orilede o gbon ti ni o pa ti wa ni pa temi ati e ati ni pa gbogbo awon ololufe wa ati gbogbo omo mekunu ati olowo ati talika orilede nigeria orilede nigeria o gbon ni pa ti wa o
0: te ba mi
1: orilede nigeria o gbon tori iso atenimoran ati ni ijona
0: Nigeria go better Nigeria go good Nigeria go better Nigeria go good ilu to so fun ara ati fun ilu to so fun ara
1: pim pim pim pim olon
0: ka fi se
1: olon o sanu wa lori lede yi ni o
0: ta ba ni ka wu awon orin ti a se ko fun Nigeria ka wa wu asiko ti won ko awon orin yen
1: sori asiko ti won ko awon orin kan to fi da beni pe o sin exist do ni oloni ti
0: awon orin yen sise rese wale
1: yen si fi rese wale asiko yen si tun dangba na
0: awon gan yes asiko yi
1: awon gan o ti e mo pasiko yi awon ti n se record kankan fun orilede Nigeria nigba na awon kan si wa awon kan ti koja lo wọ́n ti da Nàìjíríà sí alọ́run ṣùgbọ́n àwọn tí wọ́n kù lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn náà ti fẹ́ sọ pé àwọn fẹ́ tapáwó mọ́
0: wọ́n fẹ́ nira wọn lára mọ́
1: wọ́n dà pé wọ́n fẹ́ nira wọn lára wọn pé àkú ti kọ́kọ́ kí látún wá fẹ́ kọ báyìí
0: látún fẹ́ kọ́
1: kí látún fẹ́ wí tí wọ́n ó gbọ́ ṣùgbọ́n mo mọ̀ pé lọ́jọ́ kan ọjọ́ kan bọ̀
0: ọjọ́ kan bẹ́ẹ̀
1: tí ọlọ́run
0: tẹnu yóò kọ jíjẹ ọjọ́ kan bẹ́ẹ̀ tẹnu yóò kọ mímu tá tẹlẹsẹ òkè tẹ ọlọ́run.
1: Àwọn èèyàn ti kọrin gan débi wípé ṣùgbọ́n sáàyè kan ti yí padà fúùdù ti gbówó lórí o bam fúùdù ló gbówó lórí tí wọ́n fi kọrin gbà náà
0: fúùdù
1: ìsìn kìíní kan ò ṣe é ra lọ́ọ̀jà mọ́ o bam nígbà náà so ó dàbẹ̀ ni wípé orílẹ̀-èdè nàìjíríà yìí àti gbádùn dáadáa rí ngbà kan ṣùgbọ́n kò san mọ̀nàmọ́ báyìí ó kọ́
0: ló ń gbà wọ́n àwọn nǹkan tó gbádùn náà ẹ̀ gbádùn oúnjẹ
1: bẹ́ẹ̀ ni
0: gbádùn owó
1: bẹ́ẹ̀
0: gbádùn mílíkì
1: bẹ́ẹ̀ ni
0: mọ́tò
1: be ni gba na
0: awon adugbo ti o lari wo nu
1: be ni ko si wahala ko si
0: pa ka ja omi ero
1: omi ero olaju to lale wu gba na yato citizen because a kan pe laye analog ni be tawon kankan wa to je pe teyan ba wo ni aye isin si aye igba yen iyan mo pe
0: keyan pada saye igba on better
1: ah e wo ko si
0: ta ba fe yin option bi aye igba ati sin e wo le for
1: eh nipa bi eto ora je Nigeria se ri
0: e mo kan mi ni mi ni wa mo so pe e wo ile yu e wo tohun
1: o seun bori lede Nigeria se ri lowo lowo bayi ma fowo mu pe ti aye ijohun to ba se pada wa igbadun si ma wa
0: koni si phone o
1: ni soro lori phone
0: mo so fun yin pe te ba fe mu yen pe ni lo phone
1: e ma gbo olaju ba phone nitori pe a fe nta n gbiyanju ni pe a fe duro soju kan abi a ke se pa fe duro soju kan but a ti pada seyin lori eto oro aje
0: ambassador
1: eh nti mo so ni e
0: te ba le mu te ba mu aye ati john koni si phone o abi se bi phone o sa si laye igba yen
1: e phone work but ki se gbaju gbaja bayi
0: ambassador
1: e bo awon phone
0: e bo le nbe
1: ori kini ni yun yun o
0: mi so pe ajan o
1: aso
0: abija mi so yun o
1: e bi na mo amo ti mi lu babu aya in to so ye mi tori pe gbogbo nkan to ni advantage lo ni disadvantage
0: oni si mo to bi eleyi o to ye po yo ko so kada oni na o
1: igba aye
0: awon mo oko jalukere le mo wo o
1: igba ta aye
0: e si mo roko
1: ma gbo igba ti aye yi pada e la ri pe ohun amuludu gbodo ma wa ninu ilu kan kan
0: aye ti kakoro ikan lo fi duro
1: ehn ibi ti mo lonu pe ikan to fi duro ohun na ni si ko duro dada mo
0: e to fi duro tele ko duro
1: o to fi tiro bayi o ti tiro patapata to ye pe ko ri ese wa le mo
0: Allah akbar
1: ko lo won sanu wa bayi ni o
0: ambassador e ke awon Nigeria
1: to adupe oruko mi ni ambassador wale egbe mi baba one nation mo tun ti je mu pe bi mo se se ileri tele tele fun yin pe lori eto gbagede oro mo nbo laarin ogbon seju lati wa kale sibe mo ti de baye o mo ti kale si gbagede oro eja ajo tu kana yebe yebe yebe yebe boro orilede Nigeria se ri eja ajo se agbeyewo re
0: aya oro mo
1: to
0: eyin e se papapa
1: eyin bi e ati ara mi eyin oluko mi eye eyan wa gbogbo mo mo kiyin lori oro omoran to ni oro omoran ti an funra wa ni pe ka fi le se odiwon aye odiwon aye nti mo ibi ti mo nlo ni wipe ibi aye nlo ti a nso le kan pe aye kase kan ro
0: aye ti to
1: to je po kan lo fi duro bayi to ti tiro bayi ibe ni mo nlo o wa bo si ori awon to je pe won je awon ti olorun ranse wa sile aye awon omoje o baje ile aye awon woli awon afa onimo awon pastors awon le mamu to fi mo awon agbagba ilu ti olorun gbe oro esin le lowo lona isese gbogbo awon nkan won yi ni mo fe ki e je ka teti gbo lori awon nkan tin ba adu aje awon nkan kan wa to je pe olorun o fe ti a fe ke mo ba wa po soro le lori oni wipe bo ni omo eda o se le wa to je pe ko fi ni mo ni inu ni bi ni sira ni inu ni bi ni ti o kan wa wu a si ninu bi ni sira wa tori ikini so tori oro aye yi se ti a gbagbe pe e lo jin ise yin ni atemi ateyin ati gbogbo ile gbogbo aye gbogbo wa la lo jin ise wa ni waju olohun awon yin mi ti e so pe en gba tawon o sagbere abi sina kole nso ni te ede musulumi awon kan so pe awon ojale o sin ba te yan je o si se ni bi ni ejo ninu iwe Qurani nje Qurani 5 years le pe ka to kinu rara rara ka ni omo nikan ji sinu bi eyo ni mo yen oni eyo ni mo to mo ye le onu ni lori oro esin ni mo nbere lowo re o se e ka kan re ara wa sinu kile o mo babi e ba nbere lowo awon ti won ni awon je onimo ti an je afa gidi aye o ma aye aye mo si fi la fun yin o koda mo gbedi fun yin e si mo ni inu bebi ni so mo la keji e so pe nse sin musulumi e si tun mo kirun e lo so pe nki wataki wakati marun sugba nkan to wa duku to wa nu yin o tan o iwo kristiani na nko iwo to je pastor gan fun la la re nje nkan to mo la keji se fun onje o ti lo mo gba doubt sori ebi hm esi asi la npe olohun ah eyin lesin wa na nko eyin te je pe eyin oloselu eyin oloselu mo ti en ba wi eyin oloselu wa na nko e mo kan re omo la keji yin sinu ngbe ba si de yidi njo leya tede yidi njo awe le ba ni ala wakibaru in to si wa nu yin otan e si nke pe olohun olohun wa mo woye bayi pe ah o si ntan la re je o si lohun si mi o si ntan la je eyin onisese na nko eyin na nko to ye pe won wa foro loro rin layin eyin instead ke bere ke fo enu ton ton mo ran pe ah o ba ti gbegbe se yi eyin oloya ogun ka wa lowo elomi ki se gbogbo yin na sugba awon kan ninu yin ni be na ninu esin ti mo so esin kristiani ati musulumi awon kan ninu won ni o ki se gbogbo eyan ki se gbogbo eyin eyin te ni mo te loye te mo nte nse e kuku wa nbe e si nse en toto ah e jo duku tabi wahala to ba ti wa ejo o mo tan ke to gori yawo yin o ke to so pe e fe lo pe Olorun bi be ba ko en tan la yin je ni bi ku ba ika odi won yiyan to ka iwa ika mo olowo to ka bo se n ba to omo ne keji je leyin to ba ika mo olowo ogbe o kenan awon yen mi ya abi wo to je kristiani to je pe bibeli re o san sin gbogbo gba abosipo abosipo ala bosi buruku tete yi pada won ni e yi pada ijọba orun ku si dede ma tan la re je oro ti mo nso yi ko kan ki se pe omode lo yo le abagbalagba lo yo le o ki ma se pokunrin lo yo le ki ma so obirin nikan lo yo le gbogbo wa ni atemi ti mo n ba yin soro ni ati gbogbo eyin te n gbo mi gbogbo wa ni e ja lo satunse koda awon elomi so pe mo ti e korira bobo yen mo ti e korira re mo korira e baje o korira se olohun on tan re je iwo nko iwo to ti e mo to feran lati mo gbo ko to omo la keji o n gbe o de n gbe o n gbe ko to omo la keji o si weyin wo wi pe awon kan na ti se to ti wo ri te won ri to n gbe to omo la keji ti won na o gbe ti e na won o gbe whether you like it or not bo o fe bo ko ko to dodo olohun gan ni won ti mo gbe ko to ti e na pe ah iwo ti ba tomo la keji je awon kan na si ti duro won ti fe ba ti na je eja sora ka to gbogbo awon ta n pe olohun adura yin ran ti e ga lati yeje lati je te nti yan gadura kini ka check your mind kini ke lo nkan to nse ti o da ti o da eyan alase ilu se gbo eye pada a o bere gbogbo se owo yin lowo yin gbogbo eyan otokun lulu se n gbo o ewo to ye pe o ni nkan kan to le se fun won omo eda ko ran lowo lojo aye re o ni ran lowo e olo kan kosi na ni o si wa lowo re o wa ni to ba ku te ni won kirun si ola ebi won se sara re iro le pa oye to ra je ni waju olorun so lo ngo bi ti yin ni si o awa ni gbe wa ti ati gbe baba rele ati gbe baba won wa n kọrin lori iyẹ won se bi ma tan ra re je ni bo lomo to fe de si idini to fi da be ni pe e je ka wo wa wa e ma ja ma rerin oju lasan sira wa ko da o ko da se ilaja tokan tokan se ilaja to je pe to ba sun loni okan re o bale pe to mi o ni kukundo kan pele nikan se atunse ki en to ba ye ko ki ko da bi o ba de lohun bo se ti e ti o ba ti de lohun sa fowo leran ko mo wo nitori pe o ti se won ba to le se oni to nse o ko se o wo saki iwo sa mo pon le bi o ba pon ole iwo fi le da si laya yo beru re mbodi yo beru re mbodi.

0: Igbo òde o.
1: Ah,
0: Yọba.
1: Ṣé màá wá kọrin lónìí ni báyìí? Mi ò kọrin, mi kọrin.
0: Jẹ́ wọ́n gbẹ́lu wa náà, jẹ́ wọ́n gbẹ́ kìtà dé.
1: Ẹ̀wọ̀n gbẹ́lu wa, ẹ̀wọ̀n gbẹ́lu wa, ẹ̀wọ̀n tì mí sílẹ̀. Ọ̀rọ̀ la gbọ́ yìí o, gẹ́gẹ́ bí ọmọ nìyàn. Kálukú, kò yẹ ara rẹ̀ wo. Kì í sọ̀rọ̀ olóṣèlú nìkan. Ọ̀rọ̀ gbogbo ìlú ni. Ìlú dédé.
0: Dédé nine.
1: Ẹyẹ kọ́kọ́ sọ bá mi mọ̀ bóyá ti sọ tẹ́lẹ̀ bọ̀ mo ṣe ń rírò yẹn ni mo ní kí n mẹ́nuba. And kí ló tún fẹ́ jẹ́ kí n sọ ni wípé àwọn èèyàn kọ̀ọ̀kan wà tí ṣé kí n sọ pé wọ́n wà pissed off presently. Inú ń bí àwọn èèyàn kan. And kò sí nǹkan tẹ́ lè ṣe tẹ́ lè fi sọ pé ká má bínú. Kò sí nǹkan tẹ́ lè sọ pé ẹ má bínú ẹ jèbúrẹ́ kò rí bẹ́ẹ̀ àwa náà à ń gbìyànjú ipá wa nǹkan kan. Ipá téèyàn bá ń gbìyànjú tí ò ṣe bí ẹni yọ tó dàbí wà pé èèyàn kàn ń waste time ẹ̀ sá àfiká wá nǹkan ṣe sí. Àwọn ok coincidentally ẹnìkan sọ̀rọ̀ yẹn and àwọn èèyàn kọ̀ọ̀kan náà wà tí mo ti ní ata kan ń ṣe mọ̀ kí èèyàn kàn máa sọ̀rọ̀ generally. Wọ́n á pé kò sí tó fẹ́ máwọn lọ sí ibi táwọn ti fẹ́ dìbò mọ́ kò sí tó fẹ́ máwọn lọ dìbò mọ́. Ní tí mo sọ òye.
0: Gbogbo ara mo fi ń gbọ̀ mo fi ń gbọ̀.
1: Pé kò sí tó fẹ́ má wọn lọ sí ẹniwẹ̀ pé ẹ wọ́n ìbò kíní kan.
0: Kí ni ó kàn wá pẹ̀lú ìbò.
1: Kí ló kàn mí? Ẹ bá di ẹ bá mọ̀ di wàhálà àti yínú.
0: Bẹ́ẹ̀ mọ̀ wà.
1: Kí ló dẹ̀ fà á? Kò sí látà. Mo lè rántí gan wó pé lẹ́yìn ìbò tó bí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọlé almost immediately. Ọ̀ká sọ pé year after làwọn kan sọ pé àwọn láyé àwọn kọ́ àwọn òtún dédé ìbò mọ́. Àkọ́kọ́ ọ̀bẹ ni pé ṣé way forward nìyẹn even tí n tí wọ́n bá ń ṣe ò bá tẹ́ wa lọ́rùn ẹja máa dé o. Ambassador.
0: Ó yé mi.
1: Ẹ máa dé o bóyá máa kọ́lẹ̀ ń bì kan ní o lè mọ̀ràn tí àwọn ti ń bá sọ mọ́
0: o. Ó yé mi.
1: Ṣé way forward nìyẹn pé wọ́n dá sí mọ́.

0: ráwọn tí wọ́n ṣe ń sọ wípé wọ́n sì wà lórí statement yẹn. In fact, coincidentally, èmi nìkan kọ́ lèmi àtẹni ẹjọ́ la jọ ń sọ̀rọ̀. Wọ́n wá pé kí dádé àwọn tó ṣaláìsí tẹ́ni ẹ bá ń gbọ́ mi báyìí wọ́n ti mọ bí àwọn ni wọ́n bá wí. Pé wọ́n ti sọ wípé àwọn náà ò dédé ìbò mọ́ láyé. Láì mọ̀ pé bàbá yẹn gò ní bá wa di ìbò wọn ní sí láyé láti witness the election itself. Tí nǹkan tí mo sọ yé pé wọ́n ti sọ pé káàdì kò sí náà fẹ́ fi ṣe mọ́ àwọn because gbogbo ìbò táwọn ń dì ẹlẹgbẹ́ pé waste ni ẹlẹgbẹ́ pé wọn ó dàbí nǹkan. Sọ̀rọ̀ mi yé yín. Kí ló jẹ́ kí n lọbẹ̀ ni wípé INEC wọ́n ti kéde pé PVC collection ó máa bẹ̀rẹ̀ ní October 9 fáwọn tó ti register. Àjọ elétò ìdìbò ilé wa wọ́n bẹ̀rẹ̀ ìgbaradì fún 2027 general election. Pẹ̀lú bí alága wọn ọ̀jọ̀gbọ́n George Amopitan bó ṣe pàṣẹ fún àwọn officials rẹ̀ pé gbogbo ohun tó bá yẹ ká ṣe ẹ̀bẹ̀rẹ̀ torí pé àròjọ mùsùlùkùn bẹ́ẹ̀ la rárá dá dúró. Àwọn kan wà tí wọ́n ti gba káàdì tẹ́lẹ̀, àwọn kan àwọn ti gbà, àwọn kan ṣẹ̀ fẹ́ gbà. Àwọn kan ti register, àwọn kan gan ti wish káwọn register, but unfortunately bóyá period in time yẹn wọn lè register. Now, ẹ̀yin àwọn tó bá ti register o, káàdì yóò bẹ̀rẹ̀ sí ní gbígbà ní October 9, oṣù tá a fẹ́ mú yìí. Bí ẹ ṣe change of kinní kan. So recently, àwọn tí wọ́n láǹfààní àti tún register fún was over 10 million ní new registrations tó ń ṣe. Kálukú àwọn tó lọ ṣe tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbà báyìí. Táwọn èèyàn bá gba káàdì báyìí, àkọ́kọ́ káwọn èèyàn tẹ̀ lọ gbáradì láti gba káàdì wọn náà, number one. Ṣé tí mò ń sọ yé? Àkọ́kọ́ ẹ tẹ̀ lọ gbáradì láti ṣe kíni o, láti gba káàdì. Torí wípé o sì ń bẹ̀, o ní báwo náà ṣe pin. Ìtẹ́yàn bá wà ń bẹ̀ ni ó lè ṣàlàyé wípé ẹ pin ire o. Now, tí káàdì bá bẹ̀rẹ̀ sí ni di ìgbà. Ṣàpọ̀ inú àwọn tán ti lọ register tán bá ti rọ́jú lọ gbà. Ṣé kìí ṣe pé o ní gba káàdì? Fisabe bẹ́ẹ̀dì jọ wọn bá fẹ́ lò ní báńkì, ọjọ́ bá fẹ́ lò ní kinní kan, ẹ bá fẹ́ register fún kinní kan ni wọ́n sọ káàdì ìdá. Ibi tá à ń lọ gan ọkọ yìí, mo kàn bọ́ ṣe sọ, mo kàn píìkì àwọn kan wẹ̀ kásáré run ná láàrin ìṣẹ́jú mélòó kan kó lè pa wọnú ọ̀rọ̀ tá à ń wọ̀ lọ láàárọ̀ tó ní ambassador ẹ bá ń ṣe àwọn èèyàn létí.
1: Tó ẹ ṣe ní tòótọ́ Adédàmọ́ la ò parọ́ wípé àwọn ogunlọ́gọ̀ àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọ́n máa ń dìtámì pé kí làwọn fẹ́ fìbò ṣe, wọ́n ní àwọn ò ní dìbò mọ́. Ẹ jẹ́ kí n wá sọ nǹkan kan fún wọn. Àkọ́kọ́, ṣé rí káàdì tí à ń gbà yẹn? Òun ni a fi máa ń sọ̀rọ̀ fún àwọn tí à ń dìbò fún. Èyí la fi mọ tó ṣe rí nǹkan tó fẹ́ kọ́ plot àwọn people yìí àwọn èèyàn wọ̀nyí ni wípé bá a bá kúkú dìbò fún wọn náà nǹkan tá a dìkọ́ ni wọ́n ó kà. Tàbí bá a bá kúkú dìbò fún wọn náà nígbà àwọn bá débẹ̀ wọ́n mọ̀ ṣe bálabàla. So kí àwọn kúkú fẹ̀ kan mọ́ dìbò.

0: àwọn olóṣèlú yìí kí à ń kó gbogbo àwọn bàbá bàbá yìí àwọn tí a ti gbà sí pó wà ní 97 naira di jonathan ló fẹ́ gbé lọ 145 tí àwọn pọ̀ǹgbà yẹn tó da gbogbo olóró bàbá yẹn tún lọ pọlọ ó lè tún da padà ńgbà yẹn náà ìgbà yẹn sọ síbi wà ẹ̀yẹ wá dé ẹ̀kan sọ ìbú kan sẹ́ńtẹ́ǹsì kan péré ó sì da gbogbo nàìjíríà rò.
1: Wọ́n lè bó kan péré sentence kan péré subsidies kan àsìkò ní rábarábá rẹ̀. Hello.
2: Hello, bàbá wọn ni sà ẹ káàárọ̀ ń bẹ̀ yàn.
3: Ẹ káàárọ̀ sá o, ẹ rà sá.
2: Mr. Dédàmọ́ lámú kí yàn.
1: Ẹ kú ojúmọ́ sá.
2: Bàbá wọn ni sàn, ẹ rántí Sanyo.
3: Sanyo.
2: Bẹ́ẹ̀ni. Ara àwọn iléeṣẹ́ tó wà nílẹ̀ wa ń gbà
3: náà
2: pẹ̀lú Lineland.
3: Mo rántí tí a ń ṣe oríṣiríṣi nǹkan bíi tẹlifíṣàn fan gbogbo nígbà náà.
2: Yóò dákun yín. Ẹ dákun láti gbà àwọn bàbá wa awúlọ́wọ̀. Iléeṣẹ́ wo ló tún ló wà lẹ́yìn ìgbà tó ti lẹ́yìn àwọn tó ti ṣe sílẹ̀? Ẹ dákun iléeṣẹ́ wo ló tún wà?
3: Ó ti parẹ́.
2: Gbogbo àwọn wáyà kíbù, àwọn NIPOS, níbo làwọn yẹn wà nísìnyí?
3: Wọ́n ti kẹ́ngára àwọn
2: ọmọ. Iléeṣẹ́ wo làwọn ìjọba wa ti sìn fẹ́ pàbò tiwọn nìkan náà lé iléeṣẹ́ wo ló padà jáde lẹ́yìn tí àwọn awolowo ti fi sílẹ̀?
3: Kò sí.
2: Ìtọ́ ti fi sílẹ̀ gan kò ní àbójútó. Ó ń kú ojoojúmọ́ sí náà ó sì ń pariwo àwọn fẹ́ pé kí ni kókó nǹkan ta fẹ́ rí jẹ lára wọn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Mr. Gbọ́láwọ̀ máa sọ, ọdún mẹ́rin ti tó wọn o. Ibi tó bá ṣeé ṣe gan ọdún kan ti tó wọn. Ìjọba ti ṣe dáadáa ká lè dànù kẹ́ lómi wọbẹ̀. Ẹ ṣe é kúrò tó.
1: Ẹ ṣeun orúkọ yín sá. Ẹ wọn dárúkọ wọn. Kí náà pọ̀ kọ lè ṣe Sanyo àbí
3: náà? Sanyo. Àwọn iléeṣẹ́ yẹn ni wọ́n ń ṣe nǹkan amúlùdún gbà náà. Ní Nàìjíríà iná wọn dẹ̀ ti ń bíldẹ̀.
1: Nàìjíríà iná. Lába àbí.
3: Lába bíbó.
1: Mo ní ṣe Lába.
3: Lába no orílẹ̀ ṣẹ́rí kò sí ibi tí wọn ò sí ibi wọ́n ní nílẹ̀ Yorùbá ń bì wọ́n ní káàkiri ni.
1: Wọ́n yẹ pé
3: iléeṣẹ́ nígbà náà iléeṣẹ́ yẹn ń gbà yẹn.
1: Hello.
0: Olómi owó tán lórí káàdì ni.
1: Ẹ má lówó tán.
0: Túmọ̀ Sanyo ni. Sanyo ní Express wa ń bíbáyìí.
1: Ṣé náà fi sorúkọ àdúgbò yẹn Sanyo?
0: Rárá, iléeṣẹ́ yẹn dangan.
1: Ẹ̀
0: ó wà ní Express Lagos Ìbàdàn Express. Ó súnmọ́ bí ọ̀rẹ́ Yanosoka báyìí. Opposite Yanosoka. Bẹ́ẹ̀ ni, kò sí nǹkan tí wọ́n ń dánwò bẹ̀. Àbá náà sọ ọlọ́gbọ́n tó ń ṣe mọ́tò níland mọ́tò ìbàdàn bí wọ́n ti ń tò
3: nígbà yẹn
0: ó wà lọ́nà owó road.
3: Bẹ́ẹ̀ni Bedford.
0: Bẹ́ẹ̀ni
3: Volkswagen
0: bá bá lọ. Gbogbo owó tí ó mọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àwa ni afọwọ́ ara ìlú yìí ti dá ju at least wọn bọ́jọ́ orí ìdìbò ṣùgbọ́n pé mo ẹni náà ẹ̀ ń jẹ́ àwọn kankan at least nílùú yìí. Yes, free education máa ń sọ ọmú ẹ̀yìn.
1: Káàdì tuntun tán bẹ́ẹ̀ nu o, ọ̀rọ̀ káàdì ti sú èmi gan o.
3: Ẹ kí kò tiẹ̀ tiẹ̀ ń kó ní ìsìn.
1: Bóyá wọ́n ń fa ni o.
3: Kò tiẹ̀ yé èèyàn.
1: Bí wọ́n ń là ni o. Bí wọ́n ń ti sùúrù ọ̀bọ̀ ni o.
3: Bó fi dátà sórí ẹ̀ gan. Fífa ni.
1: Ta lẹ́ mú ṣe
3: ta lẹ́ mú.
1: Hello.
4: Ẹ káàárọ̀ sá o.
1: Ẹ káàárọ̀ sá.
4: Ẹ káàárọ̀ sá. Láti olúyọ̀ ní báyìí ni.
1: Láti olúyọ̀ ní ẹ káàárọ̀ sá.
4: Ẹ bàbá ẹ wọ́n nìṣàn.
3: Yes sir.
4: Ẹjọ́ kí ààrẹ tó bá ti ṣe ààrẹ kan. Tó bá ṣe 20 years ṣó lè parí iṣẹ́ ṣá.
3: Kò lè parí ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ni pé kó ṣe nǹkan tó nítumọ̀ tára yóò ní máa kàn pa ẹ̀ ni. Ṣé bàbá awolowo parí gbogbo òṣẹ tán ni? Ṣùgbọ́n ó ṣe nǹkan tó nítumọ̀ láì tàdẹ̀sí fojú ara wa rí pé ẹni yìí ló ṣe nǹkan báyìí. Ó lè tọdún
4: mélòó
3: sà. Bàbá awolowo ò pẹ́ lórí àpèrè rárá.
5: Wọ́n ṣe nǹkan tó nítumọ̀ ni
3: o. Wọ́n sì ṣe nǹkan tó nítumọ̀.
1: Tó túmọ̀ sí pé kò ṣe pé kó lọ títí.
5: Ọmọ nǹkan tó bẹ̀ ṣe ọmọ ní mẹ̀kúnù. Ọmọ tó ń lò fún ìlú. Ṣé gbogbo àwọn tó níbẹ̀ wọn ò mọ nǹkan tó tọ́ sí ẹni? Wọ́n dẹ̀ ti wà ìmọ̀nì kó tó di fún jíbẹ̀. Kí ni pọ́blẹ̀mù ọdún mẹ́rin yẹn náà ti tó ẹgbẹ́ so ọmọ adó ṣèlú ẹbẹ̀rẹ̀ ó ti gbìyànjú o. Gbogbo títì lọ́nà kó papọ̀ tí ó yẹ kí ná wọn sówó ńláńlá tí wọn ò yí wóbi tún ìlú ṣe kí mẹ̀kúnù kó lè wà ní ìrọ̀rùn. Ta ló ń béèrè gbogbo àwọn ṣe ìjọba tẹ́lẹ̀? Tó yẹ pé wọ́n ṣe nǹkan tó tọ́ sí ìlú tí mẹ̀kúnù ń gbádùn tí wọ́n ní

0: àǹfààní láti lọ sí díẹ̀ sí ara wọn gbogbo tó ń kagun ṣe tánú wo ìjọba náà. Ẹgbẹ́ wọn ti dorí orílẹ̀-èdè kodò kan ti bá wa dàgbà ọlọ́run orílẹ̀-èdè ti dẹ̀gbọ́ Jésù bá wa gbé dìde ògùnkẹ́ bí nǹkan tẹ́ máa ń fi bẹ̀ bàbá tẹ àwọn ìwò ni ó gbé dìde tẹ́ máa ń fi òògùn ní orin máa ń fi christian song bí ọkọ̀ ojú omi ìgbòde lọ́kọ̀ ojú omi bá bẹ́ẹ̀dì ẹ̀mọ̀ pé ó léwu jésù á bá wa gbé ọkọ̀ irú o orúkọ jésù rí àánú ẹ̀ àwọn máa fi máa fi hàn fún wa fi ọkùn kẹta.
1: Ẹ ṣeun sáà, ẹ ṣeun sáà. Orin lára orin tí wọn bèrè yẹn ló jẹ rántí orin eléyìí ọkọ Nàìjíríà màrè lójú àgbà mi. Àní yóò tu ọkọ̀ yìí dé Èbúté Ayọ̀.
2: Àwọn náà olómi ìyá sí àbáṣútọ̀ ló máa ti lóbi
1: tá yọ. Ayé ìwọnú ọkọ̀ ojú omi rí ẹ̀kan tí mo wọ̀ mo fi kúrọ̀sì bọ́dà ni.
2: A máa bàdúrà tẹ̀ lẹ́yìn.
1: Àìrọ́ ìrọ́.
3: Kọ́nà wọn sànù torí ọkọ̀ ojú omi tí a gbé wá sí yìí.
1: O lẹ́ ti kẹ́.
3: Fẹ̀tọ̀fẹ̀tọ̀ là ń wò pé ká mọ̀.
2: Ọlọ́run
1: ló rán mi.
2: Ọlọ́run ni iṣẹ́ òṣìṣẹ́ ni iṣẹ́ oníròyìn ẹ rírọ́lẹ̀ ẹ̀pa ẹ̀dẹ̀ mọ́ọ̀tọ̀ ẹ̀dẹ̀ ń sọ iṣẹ́ òṣìṣẹ́ yìí ọlọ́run abiyin jẹ́ ó wà ní kọ́ńtíṣọ̀ nàìjà ẹ̀yin nìkan oníròyìn nìkan ló ń láṣẹ láti máa wádìí àwọn tó bá ṣe bàkúbàkú ẹ̀dẹ̀ máa sọ ó wà ní kọ́ńtíṣọ̀ nàìjà náà tó wà bẹ́ẹ̀. Ambassador.
3: Yes, Mundam.
2: Ṣé wàá pa.
3: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
2: One nation.
3: One destiny.
2: Olómi.
1: Bàbá mi. Ẹ̀yẹ́n má dàá kọ́lé iṣẹ́ kankan tí ó ti kọjá ẹ má sọ kọ́lé iṣẹ́. Mo lọ́ ti jẹ́ kí n máa ronú bẹ́ẹ̀.
2: Nígbà ìjọ ó ṣe ìdálè ní tẹ́lọ̀ ọ̀pá
3: lójoojúmọ́. Wà láì. Ó ti fẹ́ mọ ronú.
2: Ṣé rí àkọ́kọ́ ni pé ìyẹn kan ń dùn mí dọ́kàn gan-an wọ́n gbẹ́rẹ́ dá mi gan-an pé this particular administration will give them an opportunity and they blew that opportunity away. Ọlọ́run ọba ń gbọ́.
1: Wọ́n abuse
2: ẹ̀. Ẹ mọ̀ látàyè change we want change we want change. Wọ́n ti Buhari sí wa, wọ́n ṣe wọ́n kàn play chess, wọ́n ti sí wa. Àwọn ọkọ̀ ọ̀ pé due to past record Buhari, mo máa ṣe dáadáa. Ó jẹ́ ìjà òun náà tún ó ṣe bá la, àwọn ọ̀gbẹ́ à, ọmọ wa ni o. Ẹnì kan wà fẹ́, ó bá mi hájú ìwúgbà yẹn gidi gan-an. Ó ní ẹ jẹ́ ká ọlọ́run bá ń bọ̀. Mo ní pọ̀lẹ́sọ̀ kan tó yẹ pé ọmọ ẹ̀ wà yunifásitì. Ọmọ ẹ̀ sọ́pọ̀tì
1: Yàmi,
2: bàbá sọ́pọ̀tì ẹ̀ tó ń ṣèjọba lọ́wọ́ yìí. Wọ́n ìjà gidi máa ń yìn. Ẹ wá wo nǹkan tó wá ṣẹlẹ̀. Tó bá jẹ́ ìjọba yẹn ṣe nǹkan tó dùn mọ́ wa nù ni, mo lè dá eégún méjì kí n tò ṣàlàyé àmì lójú kìnínú. Ẹ wá fìdí fún aráàlú nǹkan wa. Àní tí n bá kọ̀ báyìí 15 seconds end bí almost 40 seconds 15 naira ẹ̀yìn máa jù gbọ́ rí. 15 naira ẹ rí rí. Kàyéfì lòun kàyéfì gidi 15 seconds 40 seconds 15 naira. Ebi gbà kẹ́mi tẹ̀yẹ́ kọ́ dé ebi 1 naira pa mi ìdí. Àwọn lo 50 seconds 60 seconds 15 naira ń sìn. Ṣé kó dojú gidi gan.
3: Mr. Gbọ́láhàn.
2: Mo wà pẹ̀lú yín.
3: Níbi tó o sọ̀rọ̀ tó òkúrọ́ dé tó. Tí a bá ní àṣe a bá ní à ń pè ní ìsìn. Wọ́n wá gbé kinní kan jáde. Ipe kìí ṣe pé o apply fún kankan yẹn o. Wọ́n á ṣàgbé wá. Wọ́n wá máa fi já owó just anyhow. Lórí.
2: Wọ́n tún já báàkì náà ní káàdì tá a rà báàkì wà lórí ẹ̀ o. A tún kọ̀ wọ́n sí já báàkì. Tí o sì ṣe oúnjẹ nira ẹ ti pọ̀ ju. Ẹyin sáré sọ sórí ìgbà ẹyin sáré sọ ọ̀fi kébí dọ̀fún yín. Mo ṣí àkáǹtì kan fún ọmọ mi kan. Mo wá tráwù. Kí n tó ìgbà tí mo ṣí tí mo fún ẹ̀yìn sẹ́kàtọ̀ ọmọ mi ṣírí $1,000 ni o. Tí máa dé kò ra kankan mọ́. Kí n tó tráwù ìṣírí $1,000 fún owó fún sẹ́kàtọ̀ ọmọ mi ẹ̀ wà. Ìgbà tí máa dé báyìí owó yẹn kò tiẹ̀ dàbí
1: kankan
2: mọ́. Kò da owó yẹn ti dì bàálù pátápátá. Tí wọ́n bá èèyàn jẹ́ sí ìyẹn àbọ́ta èèyàn jẹ́ sí ìyẹn. Ẹ jẹ́ wá bó sójú ọ̀rọ̀ rọ. Ṣẹ́rí pẹ́sẹ́ǹtì báyìí wọ́n ti sin ìjábọ̀ wọn sí ìdá ìpè sí. Ọ̀sẹ̀ mọ̀ kí fún yín o. Ṣẹ́rí Windows 27 tó wà nílẹ̀ yìí wà láì òun láti fi resurrect Nàìjíríà padà. Ká má fi miss Windows 27 yìí ká má fi lè pàdé báyìí pa. Àwọn ìyá máa ṣubú lórí ìrìn ni o. Àwọn ìyá máa ṣubú lórí ìrìn ni o.
3: Ọlọ́run ló sì lè mú wa rìnrìn àjò. Mo ní pé àwọn tí èèyàn ò lérò náà ni wọ́n tún fẹ́ dàgbà bí mo ṣe ń wò bí èèyàn ọba sọ́ra.
2: Ó wà òkè ní ìdí sáà ìṣe o 27 oṣù mélòó kú báyìí olómi yìí.
1: Oṣù mẹ́ta. ati ojo ose tabi nkan ko se
2: meji en so buy make up mind en ti o en ti o fun Nigeria so ma lanu me fun gbe gbe gbe so ma lanu so ma ku ma ri me fun ba ma o ka ani mo fe ke so ri mo fe ke seyan o em mama sido te ba lo ti ni 1975 oil boom e lo ti 1975 oil boom o fa awon mo Nigeria scholarship de je oil boom wa bayi o ari yan kan
3: ko si
1: bẹẹni de
2: ọlùbùmù àbáyé àrí yẹn kan
1: ní crude oil báyìí fàbàrẹ
2: kàkà kí ọlùbùmù à wọn tún iṣẹ rí iye tí ẹ rí sẹńtà lẹkọ yẹn iwe price ni gbogbo one thousand four yẹn iwe robbery price mọ fún wa
1: iwe
2: fún mi wà á mọ nǹkan tó wá ń ṣe wá àwọn agun nf ká gbọkànlé kò sí nǹkan kan máa nígbà tí bàbá yìí tí bàbá ìpàdé wà bẹẹ gan tó gbé láti 20-something ogunṣe kí ló kọ ṣọmọ ẹ fara ya gbẹgbẹ go lu shutdown ẹ wá wò láti ṣe tí jonathan fífi àti rẹ pìyàn lálà mo sọ pé nigerians a wà ní kómà ọdún ọba ń gbà wà.
3: Ẹ ṣe ẹ mọ tí wàá tiẹ̀ wá ń dùn mí ni pé ẹni àti àwa gbójú okùn lé wọn wọn tiẹ̀ wá jẹ ní agba àwọn tí wọn ṣe àtakò buhari ń gbà yẹn. Tí gbogbo wa ti sọ pé àwọn mẹsáyà lélẹ̀ yìí o
1: wọ́n tún àtakò jonathan
3: sorry tí wọ́n ti àkàrò àtakò jonathan no báyìí ni bó ṣe rí rèé ṣé ẹ mọ̀ pé àwọn kan
2: ṣàtakò
3: jonathan àwọn kan àwọn tí wọ́n ṣe àtakò jonathan àwọn yẹn ni wọ́n wà lórí àpèrè báyìí
2: abẹ́ ẹ̀kọ́
3: ta lérò yìí gbogbo yàwó tún ṣe dáadáa àkọ́kọ́ nu ṣé wọ́n àwọn kan tẹ́ ẹ ṣeun. Ẹ ṣeun Mr. Agbọ́láhàn ẹ ṣe gan.
1: Ìròyìn tó wà létí báyìí níbo ambassador. Ìwọ́de kan wọn ló lọ lọ́wọ́ gẹ́gẹ́ bí a ṣe sọ ní ìlú Ìbàdàn ni àwọn tọ́rọ̀ dẹ̀ kan àwọn ní circular project àbí àwọn circular ọlọ́rọ̀ yẹn kan bó tilẹ̀ jẹ́ pé a lè láǹfààní àti darapọ̀ mọ́ wọn bẹ̀ báyìí but. Ojọpọ ọrọ sakula o ti tan lẹ.
3: Ok.
1: Nípínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀rọ̀ yẹn o ti tan lẹ. Nípínlẹ̀ Ọ̀yọ́. O sì kú bí. Ok. Ẹ jáwé bó ṣe máa jẹ́. Bọ̀ ìròyìn tó ṣàǹtó wa létí. Ọ̀nà pé ìwọ́de àwọn ní bóyá ṣé sakula náà lápẹ́ àbí kọ́rídọ̀. Sakula ṣáà ló ṣokùnfà kọ́rídọ̀. Sekitẹriyaati ni a ti ń ṣèwọ́de wọn.
3: Lọ́wọ́lọ́wọ́ báyìí.
1: Lọ́wọ́lọ́wọ́ báyìí. Gba ti ń sọ̀rọ̀ yìí.
3: Ok.
1: Ọlọ́run ó kó.
3: Ọlọ́run ó kó wáyọ náà ni torí ó nílò àdúrà kan yé àwọn èèyàn kan sì mọ́ jágbá.
1: Ẹ tí wà ń bẹ̀ o.
3: Kọ́lọ̀ máa ń bí wọ́n jágbá.
4: Ẹ má bínú. A ní ṣe aláìmọ́pè ni. Bí wọ́n ṣe ń fa owó yẹn tó ń fa owó yẹn kò yé èèyàn. Àmọ́ torí nǹkan tá a fẹ́ ṣe tó a ṣe fẹ́ kí lórí a á make sure pé a ṣe. Ìgbìyànjú ti wa hundred ló sì ń sọ̀rọ̀ ẹnìkan ni mo fẹ́ sọ ọ̀rọ̀ ẹ̀ fún yín ó takò mí gan ní ọ̀sẹ̀ kan àgbọ̀nsẹ̀mí sẹ́yìn lórí ọ̀rọ̀ ti ìsọjá oníkàchẹ́ǹjì orúkọ program transboy káṣọ di àǹtí tinubu program.
1: Ok mo rí comment ẹni yẹn arábìnrin kan báyìí.
4: Mo ń fún lésì. Mo ní ṣé wo ti wà èlò náà ti fún ẹ kí ni ká máa pe program báyìí sí ṣáwó ó ní
1: ṣé ẹgbẹ́ sọlá
4: bọ́sẹ̀ yóò tún dé mo wá jẹ́ kórìíà ó ní gbogbo ọ̀nà tó ń ṣe ń kọ́ òun á dárúkọ gbogbo ọ̀nà tí ń bẹ nílùú ìbàdàn fún un kí ó sì ń lu ìbàdàn tí ó bad dọ́tí dọ́nà ọ̀fẹ́ fẹ́ pé mo yẹ sọlá àná tọ́lọ̀ ló yọ sí mọ́tò tí mo wọ̀ nígbà tí mo lọ sí ìfẹ́ níjọ sunday tí mò ń bọ̀ tí ọlọ́run ò pa wá lórí pé ọ̀nà ò da. Ẹpẹ́ tí láló gbá mọ́tò tó fọ́ mọ́tò wà dànù yẹn kan yẹn san. Thank God pé a sì lọ sí tù báyìí a ti ń sọ̀rọ̀ yìí bí orí ọ̀fẹ́ ọlọ́run láàárín gbà. Nítorí ẹ̀ àwọn èèyàn tí program tí wọ́n ń ṣe ní West Radio kìí ṣe wá program ọ̀tẹ̀ kìí ṣe program ọ̀tẹ̀ òótọ́ kan gbélé ló ń jáde ńbẹ̀ ni. Ni ló jẹ́ káwọn èèyàn máa pè ìgbà mi á máa pè tẹ́ pé lọ́dọ̀ gbogbo nínú mi láyè wọlé tí ètò ìparí gan torí pé wọ́n fẹ́ sọ ìhòòhò ẹtì ìdínú wọn. A sì wà á rí èèyàn kan. Mo wá sọ fún wọn àti ìwọ náà tó bá pé o fẹ́ sọ̀rọ̀ sórí rédíò káwọn èèyàn gbọ́ nǹkan tó bá fẹ́ sọ. Jẹ́ káwọn èèyàn mèrò ọkàn
3: ẹ.
4: Fẹ́ pé nǹkan tí wọ́n fẹ́ sọ tó bá bá táwọn èèyàn mú pé o lè convince wa pípé à bóyá orí tiwa ló kù díẹ̀ káàtó bóyá náà mọ̀nà bẹ̀mí o ká lè fọ́ lù kàtó ń sọ tó bá jò tọ̀rọ̀. lele kukuru ibi ti komo je bi ta fe sun ibe la te mo si ni gbogbo ro tawon eyan tin so lataro won ya kai awon eyan wa kan fiti si ni ka de mo bi ti a folo tori bi ta tele nisin bayi olodum je aje ton ni o
1: ani je
4: ton olodum te ni aje ton
1: amen
4: a je laje ku ni tori awon mo ti wa tin bo leyin ni
1: nkan kan mi
4: won bo o te ba ri awon to jade lewe se ba jade ko bi e kan bo si bi kun si ni ba bi si je bi ke awon mo ko su ku ba ko ji si e ka se po to awon generator ni to ni ye o se ba ton ri won ton ba ti jade ba e ma wo pe ebo la won leyin o gbe wo pelu joba tin be ta yi ah olodum gba ko olodum ti da wa awon ni ka wo ku ta ka gbara wa bayi o ro wa lowo abawo nation o ki yin
3: e se comrade e se mo dupe
1: e se mo pupo comrade ige
3: se ri oro ti won so
1: se mo pe nti mo fe so nti mo tori e wa leni mi ti de be
3: se ri oro ti won so yi asiko to ye ka soro soke la wa lai si pe ibinu tabi ijafe nikan kan ko de si pe an criticize oloselu kan an soro generally nipa ti omo ilu awa ti won sejoba le lori ni bi oju awon to ba wa loke ti ko ba tole awa ta wa ni ese kuku an lati so fun won pe en tin lo lese kuku re en ton sele be so ti ye nisin seri okay an so nipa ebi ninu eto ina ni aimoye igba ni mo ti dako si bajo so gbowo fun mi ni se baba gbowo fun mi ni ti mo fin ki baba omo APC mani baba yen baba o de ko nbe do ni oloni so ti eni nsin nigba won e wo ani ategun irorun ma nfe ti baba o si bajo ba wa lori apere osu melo ni baba o si bajo nlo se bo ma egbe ni ibi te ti mo yi pe ki se pe an wa bias inta ba ri pe o te wa lorun to te ilu lorun tawon yen pariwo to po won to nje won moto won afenti o ba jade ni oni mo wi pe nkan kan sele ki soro oselu la nso ki soro party so ti ye ni nsin
1: agboye
3: an soro nipa pe ki ilu yi ko da ewo ni ese e to ku ti le fe mo le ni ni le ni soro ibo ni mo nso o e to ku ti le fe mo lori oro bo loni yi ko to di 2027 nje e mo yi pe ta ba ri nkan to je pe o shake Nigeria to je pe o dun mo wa ninu ti gbogbo awa ina la so e lo gbogbo awon analyst ta ba ko gbogbo awon ti won ti awon lameto eyan ta ba ko won jo ni kokan ejeji awon ti won ma go against pe bi npalu won ba perete eyan ni awon ti won ma support pe oju awon ri nkan e bi npa awon eyan oloko diwaji pe ka ma jo tura wa a mo to oloko oloko mo tuwa a mo to lokada lokada no mo tuwa eyin na ri be se be polo won asi adede se kini awa eyin na ri pe ko so wo lowo wa e mo ba wa mu wale awa jo tura wa
1: awa jo n kam ara wa
3: now olokada nisin olokada mi to ba gba instrument possibility ni fi mu owo re wole
1: so fi owo fi pe
3: to ba san towo ta won ti won to gba instrument le lodo won to ba gba lo to ba san tan elo lo fe mu wole lo fun yawo atawon omo ti ran bi
1: e je fi pe
3: ka e ja ti tori tolohun e je ka so toro fun wa
1: hello
5: baba
1: yes sir baba kan bi
5: o ko jesu ko nire yin
3: amen sir
5: je ri bu mi ko la ke ni pe eyin te ba sumo are e gba niyan ti e gba ni mo na pe ko se to to loju ojo ohun to wa loke yi to sa sogbe
3: be ni
5: agbara ti bi be lowo re seri sugbedugbe ti n fi kaakiri to ba ti lo agbara yẹn lati ti atunse ati atunto Nigeria to ba sọ pe bẹẹ ni ko sẹni o le sọ pe bẹẹ kọ.
3: bẹẹni
5: o ti ri dago oun gan lo sì le jẹ ko oun gan lálàáfíà o yóò sì lórúkọ rere yóò fún kọ rere sígbà pé àyíkọ òun níbẹ̀ òun ṣe léyìí seri gbogbo èyí tí kálukú wọn ń ṣe bùlàbùlà tí wọn lè kó sí nǹkan kan tó jáde ń bẹ̀ wá. So tori pe Nigeria ko Olorun ke wa nbi yi eyin na wo je mo pe aiki sara lo je ki gbogbo awon ile ise ta doka si ati kankan ko baje to be ni je mo pe nítorí èrókèrò àwọn kan tí wọ́n fi kó ọkọ̀ àwọn bọ́ọ̀sì kan tẹ́mọ àwọn ìgbàgbọ́ ọkọ̀ bọ́ọ̀sì tí mẹ́rin kó gbà náà sí ìbàdàn dé ẹ̀kẹ́ni kan mi ìrìn tẹ̀ mọ́ tó tí ó yẹ pé ó mú kìlú dẹ̀rọ̀ ń gbà náà ẹni tí owó epo bá ti lè wálẹ̀ gbogbo nǹkan ni ó rọ̀ ṣọ̀gbìn fún ìlú kí ló fà á kí ní dáhùn dúró kí wọ́n gbègbèsè akin lágbo ọlọ́run ọlọ́run bá wọnú wọn tó èyí tí ó mọ láti mí nìyẹn o
1: dàbọ̀
3: ẹṣẹ bá mi ẹṣẹ gbogbo ẹyin tẹ ń dá sí tó kódà
1: tctc àbí kí lè pe ọkọ
3: tctc then àjùmọ̀ṣe náà ṣe irú ẹ̀ rí láyé bàbá wa jímọ̀bí tó yẹ pé wọ́n gbé síta tó yẹ pé ó ń lọ ó ń bọ̀ ṣé mọ̀ tí èèyàn bá ṣe nǹkan ẹjẹ́ ká sọ reality ni ká máa sọ nínú gbogbo nǹkan tá bá fẹ́ sọ.
1: hello
6: hello sir.
1: yes sir.
6: olùyàn ló tún pò wọlé láti olùyàn yíba.
1: yes sir. láti olùyàn lè local government.
6: yíba yẹn.
1: òkè olùyàn lè ń bí ládùúgbò wa ń bí.
6: bẹ́ẹ̀ni.
1: ok
6: october 1st. àwọn olórí àwọn ààrẹ wọn máa ń sọ̀rọ̀ lórí rédíò fún àìkú gbogbo ọmọ nàìjíríà àwọn tó bá fẹ́ràn ààrẹ àbí àwọn ọmọ ọdẹ́gbẹ́ máa ṣòfin gbogbo tó jẹ́ àwọn tó súnmọ́ wọn kọ́ gbé ọ̀rọ̀ dé wọn dé ọkàn wọn lára àwọn tó lọ láti apá ọ̀dọ̀ wa gbogbo kí wọ́n gbé ọ̀rọ̀ dé ọ̀dọ̀ ààrẹ ó sọ̀rọ̀ tó máa mú inú ọmọ nàìjíríà nígbà tó máa sọ̀rọ̀ yìí ọ́ the last one tó máa sọ kó máa sọ fún wa nínú ọdún this is the last October in this year.
1: Àbí ní tẹ̀lé your first time mu.
6: Sá.
1: Mo ní tẹ̀lé your first time mu àbí.
3: No. The last ọ̀rọ̀ tí wọ́n máa sọ ní
1: lọ́dún yìí
3: nìyẹn.
1: Pẹ̀lú ọmọ Nàìjíríà.
3: Pẹ̀lú ọmọ Nàìjíríà.
6: The next October next year ló tún pọ̀. Ṣé ìbò ti ní kọjá ń gbà yẹn?
1: Ìbò ti kọjá.
6: Kọ́ máa jẹ tán. Kí wọn kọ́ sọ̀rọ̀ tó máa mú inú Nàìjíríà wálẹ̀ ọmọ Nàìjíríà wálẹ̀ ní ìtọ́fẹ́ sọ yìí. Àìjẹ́bẹ̀ the end ni ìtọ́fẹ́ sọ yẹn. That's all. By the grace of God.
1: The end has been both wanu. Ẹ jẹ́ mọ̀ calm down. Pé Foster mọ pé ẹ̀ ní dìbò fún ẹ̀ ní láti sọ nìyẹn o. Ẹ̀yin ọmọ Nàìjíríà ti máa ń tètè bínú jù. Mi ò lè gbà pé kankan mọ́. Ìròyìn ti wọlé. Àbásádọ̀ ẹ̀ já lọlé.
3: Tó wàá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. O ní ẹṣẹ́ ọlọ́bẹ̀ ṣeun. Àwa náà kó àbínú. Tó lágbára lọ́wọ́ Ọlọ́run. Nàìjíríà ó gbọ́ o lásìkò tiwa. Àníyé sọ o. Ṣùgbọ́n kó lè gbọ́ fún mẹ̀kúnù. Kó lè gbọ́ fún àwọn olówó.
1: Ìnílà rẹ̀ ó dé padà sí Nàìjíríà.
3: Ọlọ́run ó ṣọ̀ wọ́n dé láyọ̀.
1: Bó ṣe pẹ́nìkan ní òun ṣọ̀ òun mọ̀ pé ẹ mọ̀ jà lọ́bẹ̀ àlọ́bẹ̀ ẹ mọ̀ tó tàìmù sílẹ̀.
3: So lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ pàdé mi ní ìjókòó ọ̀jọ̀gbọ́n ní ọjọ́bọ̀. Lágbára lọ́wọ́ Ọlọ́run a ó rí bá ti ṣe àmọ̀ràn náà gbégbà ọkàn wa balẹ̀. Orúkọ tèmi ni Ambassador Wálé Ẹgbẹ́ Wùmí Bàbá One Nation. Ó dàbọ̀.
1: Títí ọjọ́ mẹ́jọ tá a tùjọ pàdé lórí àkọ́tún ètò gbàgede ọ̀rọ̀ àárọ̀ lálá pàdé lórí àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ́ Nàìjíríà ò da yóò dìbò gbé òkan sí gbogbo àdá tó dòtá àtẹ̀yìn àtàwá wọn ní fẹ́nikẹ́ni ní wàá ṣàwátì lágbára lọ́wọ́ Elédùmarè. Ó fi ń sọ́wọ́ Ọlọ́run ìbànújẹ́ ó kéré ó pọ̀ kò ní ìyàlẹ́ kó wá wa ó dìgbà.
7: West Radio 89.3 FM ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayòbáyò nínú. Nítorí náà ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òye wa àti olùgbé wa kì í ṣe ohun tí ìkànnì fi òtẹ̀lú o bí kò ṣe ìwòye wọn ẹ ṣeun díẹ̀ ló wà.
8: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM. Nibe gongon le wa.

àrò yóò gbowó ní báńkì kò sáyè fúngbà tí ń gbà tí. Àtàrà àtẹ̀bí ẹbí kò kárí balẹ̀ jù. Discussing pandemic kọ́kọ́rọ́ alátẹ̀tò ń ta tẹ́nu. Now put everyone for the moon. Wọ́n jẹ́ dágàrà ó ṣènìyàn.

0: West Radio 89.3 FM on the Goma.
1: Kọ́lé lè tù tá a bá rúwó kárálẹ̀ àbí ká kọ́lé irú léwo lẹ fẹ́ kọ́ ilẹ̀ wo lẹ fẹ́ rà sílẹ̀ tòsí ló dára ní àbí ti ọ̀nà jíjìn tínú omi àbí tinú ìrà àbí ọ̀gbẹ ilẹ̀ kódà kó jẹ́ torí àpáta kọ́lé lè tò tí ó máa yànnà náà fún yín.
2: Ní West Radio 89.3 FM ní gbogbo ọjọ́ Tuesday láago méjì sí mẹ́ta ọ̀sán 2 to 3 PM every Tuesday.
1: Àǹfààní wà fún yín láti béèrè tàbí sọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní sáìtì yín nípasẹ̀ text message. Àwọn ọ̀jọ̀gbọ́n tó dántọ́ tí wọ́n ní kankan tàbí omi ṣe lórí ọ̀rọ̀ ilẹ̀ àti ilé kíkọ́ kò ní gbẹ̀yìn lórí ètò. Bákan náà lẹ lè pè láti dá sètò tàbí ṣàlàyé ilé tàbí ilẹ̀ tẹ́ ẹ fẹ́ tà fún ìkéde àti ìpolówó ọjà àbí ẹ fẹ́ ṣe onígbọ̀wọ́, ẹ máa bọ̀ ní.
2: Iléeṣẹ́ West Radio 89.3 FM Aláàfin Avenue Olúyọ̀lé Ìbàdàn
1: tàbí kí ẹ pé Adékúnlé
2: Speak Louder
1: 07057330952 07057330952
3: Ọlọ́run akọ́lé ayọ̀kú.

0: Mo ki gbogbo olugbo oro mi ni role yi. Oruko mi ni Reverend Sunday Babatunde lati ni George Rock ni Bode ni ilu Ibadan. E je ki agbadura. Oruko Jesu. Olorun to po ni re ati anu. O gba ope wa. Olorun imole ku gba yin wa. Gbogbo eso age bi eyin. Olorun dariji wa. Mo gbadura gbogbo olugbo oro mi ni role yi. Ni won tin se a, won tin se ami. Olorun anu yo gbadura yin. Yo se ore nla fun yin. E o ni testimony ayo. Be lo ma ri Jesu. Oluwa wa ami won wa nu ayoka ninu we oni Davidi orikanje ni ogbon be lati ese kini to bi pe emi ma fi ibukun fun Oluwa nigba gbogbo ni e yo ma wa ni enu mi titi lai lai. Praise the Lord. O mi pe o ye ki a ma dupe lowo Olorun ka ma yin nigba gbogbo. O ti gbadura, o ti gba awe, o ti lo sori oke, o ti se gbele ṣugbọn okun kankan ninu aye re. Dupe lọwọ Ọlọrun. Yin ninu iyin oni Ọlọrun ma gbe o. Nigba ti ogun dide si Josafati ninu we akorinika ori akorinika ori ogun oni ti Josafati ni pe eje ka yin Ọlọrun. Nigba nipa yin ni Ọlọrun ti gbe ogun dide si awon ota to dide si Juda anjo si o si pa won si pa ara won on run ara won sonu. Bi o ba n gbadura lori nkan kan to ba tin ri pe ko da goda bi pe o ti ri owo Ọlọrun ma dupe ko ma yin ko ma fiyin fun Ọlọrun. Adura re yo si gba. Ọlọrun fẹran eyin torin eyin gangan gangan oni onje Ọlọrun. Arakun ati arabinrin akoko ni o bo ba ni to tin la koja to ti gbadura to ti gba awe ma so pe o sin Ọlọrun mo o ma so pe ti su mi o ti lo gbogbo to awon eyan tin so pe won ni testimony wo ti ni testimony ti e o le se se ko je pe o ti pade woli re ni bo ba le ma yin Ọlọrun ko dupe emi o gbadura fun yin role yi. O si rọwọ Ọlọrun bẹ ni o ma ri o Jesu Oluwa wa. Now mo fẹ gbadura fun eyan mẹwa pere ni akoko yi nibi ki te ba tin gbọ mi ke pe mi lori number yi 08038554047 lekan si 08038554047 lori WhatsApp nikan 08029928802. Eba mi so a jo soro ma si gbadura fun won. O gbagbo pe bi o ba bi Olorun ba pe mi ni woli re o bori awon isoro e to n doju ko. Mo fe ke eyan bi mewa ki won pe mi ni ale yi ki n gbadura fun yin. Bi o ba n woju Olorun fun iranlowo kan boya omo ni o, boya ise ni o, boya irin ajo si ilu okere ni o, ohun kon to ba fe ba n bere lọwọ Ọlọrun kan si mi lori nọmba ti mo ti fi sita yi o. Adura wa yoo gba o. A je ki a gbadura. Orukọ Jesu. Ranṣẹbinrin to gbọ le ori yi mo gbadura fun ọ. Ohun to tin le fun ọjọ pipẹ to ti su ọ ki ilẹ ọla to mọ lorukọ Jesu kọlọrun ko da ọ lohun. Gbogbo ohun ta ti gba lọ lara rẹ loju orun. Lójú òun lónìí kọ́lọ́run kó dá padà fún ọ. Mo gbàdúrà nítorí pé o nígbàgbọ́ nínú àdúrà tí mò ń gbà fún ọ. Gbogbo gbèsè tó o jẹ Ọlọ́run ti ń bá ní san gbèsè yóò dìde yóò sì bá ọ san gbèsè náà. O gba right off bẹ́ẹ̀ ló máa rí. Ìwọ tó fẹ́ rin ìrìn àjò tó fẹ́ rìn yìí Ọlọ́run yóò mú ìrànlọ́wọ́ dìde fún ọ láti rin ìrìn àjò yìí yóò sì dára fún ọ. Ìwọ tí ẹsẹ̀ ń dùn mo rí pẹ́sẹ̀ ń dùn ẹ bó bá ti gbẹ́sẹ̀ yẹn lélẹ̀ o ti náwó bí ẹ pé ní tòótọ́ ni Ọlọ́run pè mí. Ẹsẹ̀ yẹn lónìí gangan gangan o ni gbúro ìṣòro tó wà ní ẹ̀mọ̀ o ni gbúro ìnira tó wà bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ló máa rí o. Àṣẹ ti gùn bẹ́ẹ̀ Jésù Olúwa wa àmì. Orúkọ mi ni Reverend Sunday Babatunde láti ní ìjọ The Rock ní Bode Ìbàdàn. Àdúrà wa yóò gbà. Ẹ ṣé púpọ̀.
1: Kọ́lé ayọ̀ fún mi o, bóyé mi ò ní ṣọpẹ́, filé aláyọ̀ dán mi wo, ọpẹ́ mi àpọ̀jà búrata. Kọ́lé aláyọ̀ fún mi o, bóyé mi ò ní ṣọpẹ́, filé aláyọ̀ dán mi wo, ọpẹ́ mi àpọ̀jà búrata. Èmi àkọlé. Èmi akọ́lé o, gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tó ń kọ́lé sára tí wọ́n.
2: Ẹ dẹ̀ ká sàn níbi kíbi tẹ́ ẹ bá ti ní West Radio 89.3 FM. Eléyìí tó kalẹ̀ sí Olúyọ̀lé nílùú Ìbàdàn.
1: Àmì àmì ni ẹ.
2: Mo ń kí yín kàbọ̀ sórí ètò wa, ètò yín tá a pè ní Kọ́lé Kọ́lé Real Estate fún gbogbo wa. Níbi tí a ti máa ń sọ̀rọ̀ nípa ilẹ̀. Ọ̀rọ̀ nípa ilé, irú ilé wo ló yẹ ká kọ́, ilẹ̀ wo ló yẹ ká rà, ṣẹlẹ̀ tòsí ló dáa ni àbí ti ọ̀nà jíjìn, tinú omi àbí ti ní ìrà, torí ìyangí àbí ti orí àpáta. Ètò kọ́lékọ́lé ló máa ń yànnà náà fún wa ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Níbẹ̀ làwọn èèyàn ti máa ń ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti ṣe kíni, láti fi lẹ́tà pélébé orí aago ránṣẹ́ sí wa, bóyá láàrin ọ̀sẹ̀ àbí bá a ṣe ń ṣètò lọ́wọ́, tí wọ́n fi ṣe ìbéèrè tàbí sọ fún wa pé àwọn ní ilé àbí ilẹ̀ tán fẹ́ tà, àbí kankan wù wọ́n lára ilé ìta bá polówó táwọn fẹ́ rà, bóyá fún ọmọ àbí fún ara wọn. Ètò kọ́lékọ́lé lẹ ti máa ń gbádùn ẹ̀. Bákan náà ẹ̀wẹ̀, ẹ tún ní àwọn àǹfààní yẹn láti pè wọlé sórí ètò sánsan bí ètò ṣe ń lọ lọ́wọ́ tẹ́ sọ tínú yín jáde. Ìyẹn lórí ètò. Ètò yín ni o, ètò gbogbo wa ni kọ́lékọ́lé Real Estate. Níbẹ̀ láti jọ ń bu omi ọgbọ́n mu, nítorí pé ọgbọ́n kìí ṣe tẹnìkan. Adékúnlé Speak Louder, bàbá kọ́lékọ́lé, bàbá gbélé kalẹ̀. Tẹ bá ní bàbá Feel At Home, omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni. Mo kí yín o, ẹ kú kalẹ̀, ẹ kú gbádùn àsìkò yìí. Ojú ò ní ti èmi àti ẹ̀yin. Ilé tá a bá kọ́ kò ní wó mọ́ wa lórí, ẹ bá ń ṣàmì ẹ̀ dáadáa.
1: Gbẹgbẹ́ mi ló ń ralẹ̀ tó ń kọ́lé sára tí wọ́n. Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí, àmì àmì ni ẹ ṣe.
2: Ẹ jẹ́ gbìyànjú ẹ wò kí a lọ sí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa, ìyẹn at West Radio 893. Fan page wa nìyẹn lórí Facebook at West Radio 893. Kẹ́ lọ máa wò wá live and direct. Ó mọ́lẹ̀ rokoṣo tó jẹ́ pé bẹ́ bá ti ń rí báyìí, bígbà tí abẹ́rẹ́ bá jábọ́ tẹ́ ẹ tún lè mú un ni. Tẹ́ bá ti wá lọ sí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ fan page wa yẹn, ẹ gbìyànjú kẹ́ like, kẹ́ comment, kẹ́ sì bá wa ṣíà ẹ̀ kí o lọ fà.
1: Mélòó nílé fi dúró, wẹ́rẹ́ dè wẹ́rẹ́, ìgbà mélòó nílé fi dúró.
2: Gbogbo ẹni tó bá fẹ́ text message pé mo nílé àbílẹ̀ tí mo fẹ́ tà, àbí ìta bá polówó bí ó wù àwọn láti rà, abẹ́ ní àwọn message kan tó ń tawọ́tawọ́sẹ̀ nínú yín lára àwọn béèrè, bóyá igbókun ládùúgbò yín, ẹni títì ni ò dá ni, àbí ẹnìkan ti bù lára ilẹ̀ yín, àbẹ́ ẹ̀ríwe ilẹ̀ gbà, ẹ̀ríwe ilé gbà. Text message yín ẹ fi ránṣẹ́ sórí nọ́mbà yìí kí n lè bá yín kà jáde: 070 57 33 09 52. Ẹgbọ́ lẹ́ẹ̀kan sí mẹ́sẹ̀jì ni mo pé o bá ṣe ń ṣètò lọ́wọ́ yìí: 070 57 33 09 52. A lè kà jáde.
1: Èmi àkọlé o, gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tó ń kọ́lé sára tí wọ́n.
2: Eléyìí tá a pè ní ìpàdé kọ́lékọ́lé together tí ó yẹ kó wáyé lénìí, ẹ kò wáyé mọ́ àti sùn síwájú. Ìgbà míì tí ó bà jẹ́, mo sọ fún yín pé a fi déètì, ìyẹn ọjọ́ síta, wípé tọ̀ ìgbà báyìí tún ni o. Ẹ má bínú, gbogbo ẹ̀yin olólùfẹ́ àti olólùgbọ́ wa, ẹ ṣeun o, ojú ò ní tẹ̀yin náà.
1: Ẹ̀dì ká ṣe document bíi survey, building plan, àbí CFO àti agreement, tán bá wa ṣánpẹ́, ká gbé foundation, ká po bíríkì àti sìmẹ́ǹtì, ká to búlọ́ọ̀kù, wẹ́rẹ́ dè wẹ́rẹ́, ìgbà mélòó nílé fi dúró.
2: Ohun tẹ́ bá wa dá sí ẹ̀yin aráalé, ẹjẹ́ ń sọ síta kó tó di pé màá máa ka àwọn lẹ́tà pélébé pélébé tó wọlé sí ọ̀dọ̀ mi, ìyẹn mẹ́sẹ̀jì. Tẹ́ bá fẹ́ pè wọlé sórí ètò báyìí bá ṣe ń ṣètò yìí tẹ́ fi dá sí, ẹ mú nọ́mbà yìí kẹ́kọ́ sílẹ̀: 091 68 93 1000 tàbí 091 53 33 4893 Eje fun yin ni keta 091 13 33 38 93 091 13 33 38 93.
1: Mi
2: o ni sope. Pe wole e kan sun kuro ni di radio yin ni pe ko ma ba di pe yo han tabi yo ja danu.
1: Mi apo jamura.
2: Won ta fe pe kelu ni pe enikan lo message mi won so pe ile ti won ba ti re tabi ti won ti se finishing tan ti pari e. Won ni won si ti bo pe sa won o le ko sibe ka won ma gbe be ni. Ogbon ki se tenikan ati re ni to je pe won ati yawe. Ko to ti bi ise de ni yawo ti keru lo leti kan ti pari eyi wu mi ko wo si ni ile aye eyin ojogbon e ba wa da si eyan ti pari ile won si ni dandan yawo ni ka won ma ku lobe oko ni rara lo yawo wa ni se ile te yan ba ti pari eyan le ku lobe ku lo ma gbe be ni 091 68 93 1000 ni number ti e fi pe e la wa loye boyo de ti sele lodo yin ri teyin na ti ko lo le yin ti e ti pari e tẹ̀sí ń lò 091 68 93 1000 àbínadán ní ká parí ilé ká tó lọ gbé imú ẹ̀ ni ẹ̀yin olóye ayé ẹ̀yin òjògbọ́n ayé ẹ bá wa pè wọlé.
1: Mélòó nílé fi dúró o. Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan lèmi ń kọ́ òwe à Olúwa lèmi ń kọ́. Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn.
2: Nígbà tá à ń retí pé yín ohun tá a ní ẹ̀pẹ̀ kẹ́lù ni pé wọn ì tí ì parí ilé ìyàwó ní káwọn kó lọ ọkọ ní rárá kò tí ì yá. 091 68 93 1000 nọ́mbà yẹn nìyẹn. Ilé ilé wà fún títà 4-bedroom flat with 2-bedroom flat and a room self-contained. Níbo ló wà? Wọ́n ló wà ní Akilapa Estate. Asking price here 75 million naira fún ẹni tí ó bá nífẹ̀ sí.
1: Aláyọ̀dán mi wo ọpẹ́ mi àpọ̀jà.
2: Ẹ má flash ẹpè wọlé ni o ẹpè wọlé ni ẹ bá fẹ́ bá wa dá sí ilé tí wọ́n ti parí ìyàwó ní káwọn kó lọ bẹ̀ káwọn lọ máa gbébẹ̀ ọkọ ní rárá kan jẹ́ kan parí ètò tasty ìpè rárá àwọn òlé lọ gbé ilé tàn ti parí ṣó ṣẹlẹ̀ lọ́dọ̀ ti yín rí àbẹ́yìn gan ti kó lọ létí ẹ̀ ti parí rí ẹja mọ̀. 091 àbí tó ṣó báàdì ni pé kéèyàn má ti parí ilé kókó síbẹ̀ àbúrígbà tá a bá ṣe rin gidi ẹ pè wọlé 091 68 93 1000.
1: Àmì ni ẹ ṣe
2: tá tàbí kẹ́ ẹ lo 091 53 33 4 8 93 ẹ má flash ẹ pè wọlé ni o.
1: Cement kan bá wa ṣán gbó gbágbé foundation kápo bíríkì àti cement kápo búlọ́ọ̀kù.
2: Iṣẹ́ táìlà lèmi ń ṣe o Ọládayọ̀ Ire Olúwa láti Màlété nílùú Ìbàdàn. Wọ́n níṣẹ́ táìlà níṣẹ́ títà wọn.
1: Gba document kan ní no face kí lédùn wò kó ṣe rí wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ìgbà mélòó nílé fi dúró.
2: Wẹ́lda níṣẹ́ tèmi Musibau Olówó Òkèrè láti Ìjẹ̀bú Àgọ́ Òwòye. Musibau Olówó Òkèrè wọ́n ní wẹ́lda àwọn tó ń jórin mọ́rin ní iṣẹ́ tí àwọn ń ṣe lára ilé.
1: Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan tèmi ń kọ́ òwe à Olúwa tèmi ń kọ́. Kọ́lé ayọ̀.
2: Ojú wo lẹ́yìn fi wò ó ilé tàn tí ìkọ́ parí tàn tí ìparí ẹ̀ tọkọ ní ìyàwó yín káwọn máa kó lọbẹ̀ ọkọ ní rárá o ipé nígbà táwọn bá tó parí ẹ̀ káwọn tó kó síbẹ̀. Ẹ̀yìn sì rèé ẹ lóye jù wá lọ ó lè ti ṣẹlẹ̀ lọ́dọ̀ ti yín rí àbí sẹ́yìn gan. 091 68 93 1000 ní kẹ́ ẹ fi pè wọlé kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ kí gbogbo àwọn èèyàn kan lè bùnmu nínú omi ọgbọ́n ti yín náà tàbí kẹ́ ẹ lo 091 53 33 4 8 93. Kí network yẹn ò bá ṣe ẹ tún pè dáadáa.
1: Ẹ̀kan ń kọ́lé sára tiwọn èmi àkọ́lé o gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀.
2: Ó ń dá padà ní o
1: sára tiwọn.
2: Ọlọ́run ba ogun network wí.
1: Bákọ́ kò ní wó mọ́ mi lórí àmì ni ẹ ṣe.
2: 3-bedroom flat with a room self-contained at Shinko Village asking price here 13 million naira ni wọ́n fẹ́ ta o fún ẹni tí ó bá rẹ́dì.
1: Survey building plan àbí CFO at agreement kan bá wa ṣán gbó gbágbé foundation kápo bíríkì àti.
2: Mẹ́sẹ̀jì eléyìí sọ pé pẹ́ǹtì ṣíṣe àti ilé kíkùn lè mí mọ̀ nípa ẹ̀ Taiwo Ọláòṣebìkan láti Olópò Mẹ́wàá nílu Ìbàdàn.
1: Kọ́ni ní ọ̀fẹ́ kí lẹ́dùn wò kó ṣe rí wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́.
2: Ẹ̀yin náà fẹ́ pè wọlé sórí ètò.
1: Wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ìgbà mélòó ní.
2: Ẹ fẹ́ bá wa dá sílé ìta ní kẹ́ ẹ dá sí yẹn.
1: Bàbá tó ń kọ́lé ayọ̀ fa.
2: Ìyàwó níwọ̀n tí ìkọ́lé parí káwọn lọ máa gbé bẹ̀ ọkọ́ ní rárá nígbà táwọn bá tó parí ẹ̀tù tèsì làwọn tó gbé bẹ̀. Ẹgbọ́n ṣẹ́yìn ò lè lọ gbé elé téyàn tí ìparí ni èbé àjọ fòye bóye ni ṣùgbọ́n ó yí ẹ̀yin ju èmi lọ ó lè ti ṣẹlẹ̀ lọ́dọ̀ yín rí. Èmi náà ti ráwọn kan rí ṣùgbọ́n ìyẹn pè wọlé 0916893100 0916893100. Níkàn ni abánidọ́rẹ̀ wa lọ́hùn àwọn kan ti wà ńbẹ̀. Wọ́n ń kí wa kú iṣẹ́ ni.
1: Ayọ̀ fún mi o, bóyá mi ò ní sọpẹ́, bílé aláyọ̀dán mi wo, ọpẹ́ mi àpọ̀jà múrata, èmi àkọlé o, gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tán.
2: 3 plots of land at Agbọ̀ngbọ̀n village opposite Crane off Adébáyọ̀ Ìjẹ̀bú-òde road. N3 million per plot ni wọ́n fẹ́ ta o fún ẹni tí ó bá nífẹ̀ẹ́ sí.
1: Lórí àmì àmì ni ẹ.
2: Èèkan tún rèé 3-bedroom flat eléyìí ti jẹ́ pé wọ́n ti kàn èkejì níwọ̀n tí ìparí ó wà fún títà ní Apẹ̀tẹ̀ Arúlà Road. Èló ni wọ́n fẹ́ ta asking price ẹ̀ N20 million. Ẹ̀rù ni wọ́n fẹ́ ta ẹ ṣeun.
1: Àti sìmẹ́ǹtì láto búlọ́ọ̀kù wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ìgbà mélòó nílé fi dúró. Wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ìgbà mélòó.
2: Ìwọ náà má ti ju iṣẹ́ rẹ.
1: Tálówó ra.
2: Iṣẹ́ wo nìwọ náà mọ̀ ṣe lára ilé kíkọ́ ilẹ̀ rírà bóyá òwúwo ló ń ṣe ní gbòòrò ayé.
1: Wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ìgbà mélòó.
2: Àǹfààní ló ṣí sílẹ̀ yóò lè pè wọlé sórí ètò báyìí.
1: Ìgbà mélòó.
2: 0916893 1000 0916893 1000 àbí 0915333 4893.
1: Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan tèmi ń kọ́ òwe à olúwa tèmi ń kọ́. Kọ́lé ayọ̀ fún mi o, bóyá mi ò ní sọpẹ́, bílé aláyọ̀dán mi wo.
2: Mo fẹ́ fi méṣèèjì ránṣẹ́ ẹ lò eléyìí 0705733 0952. Tẹ bá jẹ́ méṣèèjì lẹ fẹ́ fi ránṣẹ́.
1: Bóyá mi
2: ò. Tẹ bá fẹ́ pè wọlé 0916893 1000.
1: Ọpẹ́ mi àpọ̀jà múrata, èmi àkọlé o.
2: Àlejò kan ń bọ̀ lórí ètò láìpẹ́ yìí. Àjọ wà ń bí jẹjọ ni.
1: Èmi àkọlé o. Gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tán kọ́lé tara tiwọn. Ilé tí mo bá.
2: Mẹ́sẹ̀jì kan ló wọlé yìí. Ó ní èmi ní ilé láti tà ní àgbọ̀ fi etí. Wọ́n ní 5-bedroom flat. Tẹ́ bá ṣe tán ẹ̀dá àjọ sọ̀rọ̀ pọ̀. Ẹ ṣeun.
1: Àmì ni ẹ ṣe. Tárówó ralẹ̀ ká sì sọ.
2: Níbo náà fi mẹ́sẹ̀jì sí 0705733 0952. Ẹ lè ní kọ̀ǹplẹ̀n tàbáwọn kankan tó rú yín lójú. Ẹ fi mẹ́sẹ̀jì yín ránṣẹ́ 0705733 0952.
1: Wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ìgbà mélòó nílé fi dúró.
2: 2 numbers 3-bedroom duplex and 2 numbers 2-bedroom flat wọ́n ló wà ní ẹlẹ́ṣin mẹ́ta off Lakunle bus stop Akala Express. Asking price ẹ̀ ni N220 million.
1: Àwọn kan tèmi kọ́ òwe à olúwa tèmi.
2: Iṣẹ́ kápẹ́ńtà ni èmi mọ̀ ń ṣe dinjú o. Ẹni Ọlá Àdìsá láti ẹ̀yìn girama nílùú Ìbàdàn.
1: Ṣé ayọ̀ fún mi o.
2: Kíni ìwọ náà mọ̀ ń ṣe tó dàbí idán?
1: Ṣé mi o.
2: Lára ilé kíkọ́ ilẹ̀ rírà àbí òwò tó yàn láàyò yẹn.
1: Ọ̀dàn mi wo.
2: Kí ló dé tó òkúnkún pè wọlé sórí ètò báyìí?
1: Bàtà kọ́lé aláyọ̀ fún mi o, bóyá mi ò ní sọpẹ́.

0: ló ń ralẹ̀ tán.
1: Mẹ́sẹ̀jì eléyìí sọ wípé ilé téèyàn ò bá tí ì kọ́ tán, èèyàn lè gbébẹ̀ wípé àjọsọ ló yẹ kó jẹ́ láàrin ọkọ àti ìyàwó. Ẹ ṣé o, Mr. Wẹ̀mímọ́, wọ́n ní láti Ẹlẹ́bú Níbàdàn. Thank you very much.
0: Ilé tí mo bá.
1: Ẹgbọ́n ẹ̀yin náà ẹ bá wa dá sí.
0: Lórí àmì.
1: Ẹnìkan ló tẹ́sí mẹ́sẹ̀jì wọlé yẹn, Mr. Wẹ̀mímọ́.
0: Alẹ̀.
1: Láti Ẹlẹ́bú.
0: Àti wàádìí ká ṣe document bíi survey
1: building. Ilé téèyàn tí kò tán.
0: At agreement.
1: Ìyàwó ní káwọn kó lọ bẹ̀ káwọn lọ máa gbébẹ̀ bẹ́ẹ̀ wọ́n tẹ̀ tí ń dàwọn láàmú lówó ilé ni.
0: Láti Ògúnlọ́kù wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ̀.
1: Ọkọ nígbà tó ń bá tó parí ẹ̀ tó taste ni àwọn tó fẹ́ kó lọ bẹ̀ ń tà wọ́n. 09168931000 ní kẹ́ ẹ fi pè wọlé kẹ́ ẹ dá sí.
0: Ó ṣe rí wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ̀ ìgbà mélòó nílé fi dúró.
1: Igbó àdúgbò wa ti kún, a sì sọ fún Landlord Association, ṣùgbọ́n ọ̀rọ̀ wọn kò yéra wọn. From Ojú Ẹkùn, Ìbàdàn, Ọmọlára Adéyẹ̀lú, ẹṣẹ́ ẹṣẹ́ púpọ̀.
0: Wọ́lé ayọ̀ fáwọn kan.
1: Ẹni dẹ́kun àti máa sọ́nà ni. Nítorí pé irú ilé igbó bẹ́ẹ̀ ó lè di hide out, ìyẹn ibùba fún àwọn ẹlẹ́gírí tí wọ́n farapamọ́ sí tán bá fẹ́ ṣiṣẹ́ ibi ládùúgbò. Ẹ gbìyànjú kẹ́ tún sọ fún àwọn Landlord Association yẹn, tàbí ẹ bá tún wò pé àwọn olè tún lè fi ọ̀rọ̀ yìí lọ, kí ẹ bẹ́ẹ̀ tí ṣe sọ síta lórí afẹ́fẹ́ náà, àwọn tó máa àdúgbò yẹn wọ́n á mọ̀. Aládéyẹ̀lú Ọmọlára, wọ́n ní láti Ojú Ẹkùn, ẹ ṣeun o.
0: Ilé aláyọ̀dán mi wo, ọpẹ́ mi àpọ̀jàmúrata, èmi àkọlé o, gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tán ń kọ́lé tara.
1: Wẹ́dà ní iṣẹ́ tèmi, Samson Adédèjì láti Ẹgbẹ́dá nílùú Ìbàdàn, ẹ ṣe.
0: Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí àmì.
1: Mẹ́sẹ̀jì kan wọlé, wọ́n ní tó tẹ́sì yẹn wípé àṣà tàwọn eléyìnbó ni o, wípé ní tàwọn ibi táwọn bá kọ́ ilé àwọn dé, táwọn bá ti lè rí yàrá kan tàbí méjì bò, wọ́n láwọn ń lọ gbébẹ̀ ni pé ibẹ̀ làwọn ti kọ́ yòókù mọ́ ara àwọn lára. Mr. Ṣẹ́gun Ọládosù, wọ́n ní láti Òkè Sẹ́nì Nìbàdàn, ẹ ṣé o, ojú ò ní tì yín. Thank you, sir.
0: Wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ̀ ìgbà mélòó nílé fi dúró.
1: Ẹ̀bá ń pè àlejò mi kí wọ́n súnmọ́ tòsí báyìí.
0: Àgbà document kan ní Novate kí lẹ́dùn ún wò kó ṣe rí. Wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ̀ ìgbà mélòó nílé fi dúró. Wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ̀ ìgbà mélòó nílé fi dúró.
1: Wẹ́dà níṣẹ́ tèmi o, mo ti kà lẹ́ẹ̀kan. Ìlọ̀rí Babátúndé, wọ́n ní POPS part ni àwọn, wọ́n ní láti Dùgbẹ̀ nílùú Ìbàdàn. Tí ẹ bá fẹ́ ṣe iṣẹ́ POP, ẹ pè mí bí wọ́n ṣe kọ́ nìyẹn. Ó ga jù.
0: Olúwa tèmi ń kọ́, kọ́lé ayọ̀ fún mi o, bóyá mi ò ní sọpẹ́. Ilé aláyọ̀dán mi.
1: Office complex / warehouse, wọ́n ní ó dáa fún church, school, hotel àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ní kan wà ní Alexander lójú ọ̀nà Kúọlá Nìbàdàn ní Bembo area. Wọ́n ní kejì wà ní Arápájà. Èló ni asking price ẹ̀? Wọ́n ní ti Alexander yẹn 75 million naira, nígbà ti Arápájà jẹ́ 65 million naira. O ní asking price ẹ̀? Ẹ ṣeun.
0: Ara ti wọn, èmi àkọlé. Èmi àkọlé o, gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tán ń kọ́lé tara ti wọn.
1: 09168931000 nọ́mbà tó ṣe pè wọlé síbí 09168931000.
0: Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí.
1: Bricklayer ni mí láti Ọlọ́run dá. Ṣọlá Ọlọ́wẹ̀ òní orúkọ mi, ẹ ṣé.
0: Survey building plan àbí sí ọ̀pọ̀ at agreement kán bá wa ṣán gbó.
1: Ìbéèrè kan tún rèé, wọ́n ní ṣé dandan ni kí a fi irin sára ilé kíkọ́ ni, pàápàá jùlọ ilé ilẹ̀? Dọ̀tún Abiola láti Ìyànà Church.
0: Ilé fi dúró.
1: Tó bá jẹ́ pé tí wọ́n recommend fún yín látọ̀dọ̀ akítẹ́ẹ̀tì níbi iṣẹ́ yín nìyẹn, ó di dandan ẹ fi sí i, pàápàá jùlọ tíbẹ̀ bá tún wá lọ jẹ́ ibi omi tàbí ibi rà tàbí ilẹ̀ tó ń rin, tẹ́ wọ́n bá kọ́lé sí yóò máa rin ni. Kí ilé yín lè dúró déédéé ni wọ́n fi sọ bẹ́ẹ̀. Wọ́n bá tún béè lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n sí, wọ́n lè ṣàlàyé fún wa síwájú àti síwájú sí. Ẹ ṣé o, Mr. Dọ̀tún Abiola láti Ìyànà Church.
0: Olúwa tèmi ń kọ́, kọ́lé ayọ̀ fún mi.
1: Cement dealer lèmi ọmọ tọ́ṣọ́ Adéwálé láti Bódìjà ojú irin. Wọ́n ní cement dealer ni àwọn.
0: Ọpẹ́ mi àpọ̀jà burata. Kọ́lé aláyọ̀ fún mi o.
1: Ẹ̀yin náà fi mẹ́sẹ̀jì yín ránṣẹ́ ọ̀ ẹ fi ránṣẹ́. Tàbí kẹ́ ẹ pè wọlé sánsan bí tò ṣe ń lọ yìí.
0: Ọpẹ́ mi àpọ̀jà burata, èmi àkọ́lé.
1: Ẹgbẹ́ léyìí, rìpíà ni láńlọ́ọ̀dù wa ń ṣe mọ́ wa lórí tí ó sì léwu. Mo nírù gbogbolọ́lá láti àpẹtẹ. Àkíyèsí tẹ́ ẹ ṣe yẹn dà. Nítorí pé ilé tí wọ́n bá ń ṣe àtúnṣe lára ẹ̀ táwọn èèyàn sì ń gbé bẹ̀. Irú ilé bẹ́ẹ̀ ó ṣeéṣe kó yẹ̀ lójijì kí ó má bàa mú ẹ̀mí àwọn èèyàn lọ. Àkíyèsí tẹ́ ẹ ṣe dà púpọ̀ púpọ̀. Àwọn tírú ẹ̀ sì kàn ní gbòòrò ayé náà. Àwọn náà ń gbọ́ Mr. Munirù gbogbolọ́lá láti àpẹtẹ. Ojú òní tì yín.
0: Àmì ni ẹ ṣe. Kárówó ralẹ̀ káṣe sẹ́ṣọ̀n àti wáàdì káṣe dọ́kúmẹ̀ntì bí sọ́ọ̀bì.
1: Èlé sọ pé solar expert lèmi o, Mr. Adérinlé Bọ́lá Dalẹ́ láti Àdọ́gba nílùú Ìbàdàn.
0: Ìgbà mélòó nílé fi dúró? Wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ìgbà mélòó nílé fi dúró? Kárówó ralẹ̀ kágbá dọ́kúmẹ̀ntì kan ní Norfolk.
1: Supplier of building materials níṣẹ́ tèmi Kẹ́mi Ọmọwálé láti Ìsẹ́yìn. Ẹ ṣeun o láti Ìsẹ́yìn lọ́hùn. Ẹ ṣeun púpọ̀ púpọ̀. Iṣẹ́ blọ́ọ̀kù yíyọ lèmi ń ṣe. Orúkọ blọ́ọ̀kù wa ni --. Ó ti yé yín tí ìsanwó òpolówó.
0: Bèmí kọ́ òwe à Olúwa.
1: Bọ́dẹ̀ ẹ̀pẹ́ ìforúkọ yín sí orúkọ blọ́ọ̀kù yín lẹ fi sí.
0: Fún mi o. Bóyé mi ò ní sọ.
1: Àdúpẹ́ lórí ètò wa tá a pè ní kọ́lékọ́lé. Ilé tá a bá kọ́ kò ní wó mọ́ wa lórí ni agbára Ọlọ́run Ọba.
0: Fẹ́mi àpọ̀jà burata. Kọ́lé aláyọ̀ fún mi o.
1: Ẹnìkan láàní gbélé ọ̀hún tà. Kìí sọ̀rọ̀ bí real estate o. Tó bá jẹmọ́ kí wọ́n ta ilé, wọ́n tún fi rà míì tàbí tó fi ṣe business míì ni o. Ṣùgbọ́n ẹja sàmì pé nítorí téèyàn bá gbé tà lójijì náà gbà mí. Àmọ́ ó bá jẹ́ bí business ni ẹ wò. Ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù láàrin yẹn.
0: Èmi àkọ́lé. Èmi àkọ́lé o.
1: Àlejò mi ti wà níbi ẹjẹ́ kí n kí wọn káàbọ̀ sí orí ètò. Wọ́n wá ní ìjẹ́jọ láti iléeṣẹ́ Capital Business Column and Training ni wọ́n ti wá. Orúkọ yín àlejò mi.
2: Ìṣọ̀lá Ọláwálé lórúkọ mi.
1: Mi ìgbọ́ yín dáadáa.
2: Ìṣọ̀lá Ọláwálé lórúkọ mi.
1: Láti iléeṣẹ́ wo?
2: Láti iléeṣẹ́ Capital Business Column and Training.
1: All right. Kíni tí
2: a ní ọ̀sẹ̀ tó kọjá sọ̀rọ̀ lórí àwọn ètò tí a ń ṣe ní iléeṣẹ́ wa.
1: Okay.
2: Àti ètò kan pàtó èyí tí a fẹ́ ṣe ní oṣù tó ń bọ̀ ní on the 9 àti 10.
1: Okay.
2: October 2026.
1: All right.
2: So gẹ́gẹ́ bí mo ṣe sọ ní ọ̀sẹ̀ tó kọjá, màá tún ní orí ọ̀fẹ́ láti ṣàlàyé díẹ̀ sí lórí àwọn ètò tá à ń ṣe lórí iléeṣẹ́ wa. Àkọ́kọ́ ná, mo sọ wípé a jẹ́ iléeṣẹ́ tí ó máa ń ṣe ìmójútó bí iléeṣẹ́ ṣe máa ń gbèrú sí. Mo fẹ́ gbìyànjú láti sọ léde Yorùbá ni kò lè yé wa dáadáa. So ní a máa ń ṣe ètò ní bí iléeṣẹ́ ṣe máa ń gbèrú sí. Bóyá ènìyàn ní iléeṣẹ́ tó dá iléeṣẹ́ sílẹ̀. So ó wá nílò láti jẹ́ kó gbèrú. So iléeṣẹ́ wa máa ń ṣe ìpolówó ọjà lórí social media.
1: Okay.
2: Dáadáa máa ń ṣe corporate services.
1: Alright.
2: In tí a ń pè ní corporate services nìyí, a rí pé àwọn iléeṣẹ́ kéréje kéréje wọ́n lè mọ̀ ní orí ọ̀fẹ́ láti ní corporate entity bí à ń gba secretary ni o, à ń gba marketer ni o.
1: Okay.
2: Àti oríṣiríṣi àwọn department báyẹn. But àwa ti set up iléeṣẹ́ tiwa níyì tó jẹ́ wípé gbogbo àwọn ẹ̀ka yìí ló wà níbẹ̀. Èyín máa wá subsidize lọ́dọ̀ wa, ẹ máa dàbí ẹni pé à ń ṣiṣẹ́ fún yín ni. So fún àpẹẹrẹ, kí n fún yín lápẹẹrẹ kan, ẹni tó jẹ́ oníṣẹ́ ọwọ́.
1: Okay.
2: Níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn, oníṣẹ́ ọwọ́ kan wọ́n ni pé kó wá ṣiṣẹ́ níbì kan. So wọ́n wá ní kó kọ quotation iṣẹ́ tó máa ṣe. Ó bá dẹ̀ múwe, ó dẹ̀ fi báró kọ́.
1: Okay.
2: Ó wá send ẹ̀ sí admin iléeṣẹ́ yẹn. Ìyẹn send ẹ̀ sọ́gà rẹ̀ tó wà ń lu òyìnbó. Ìyẹn ó ní rubbish lélegile lé kó type
1: letter. Ibi tójú làdé.
2: Kó type kíní kó send ẹ̀ as kíní some proposal. Ọkùnrin yẹn lòun ò lè ṣe. Ìgbà tí ó sì kàn sí wa níléeṣẹ́ wa, àwa bá organize ẹ̀, àdẹ̀ send ẹ̀ sí, ó dẹ̀ ríṣẹ́ yẹn gbà. So tó bá ṣe ṣe tó wá pé kò rí service wa, service render fún ni. Ó yẹ kí iṣẹ́ yẹn mọ bọ́ọ̀lù kó bọ́ lọ́wọ́. Tọ́ èyí tá a máa ń ṣe wá nìyí, tí èèyàn bá tó bá wá bá wa níléeṣẹ́ wa pé tọ̀ iṣẹ́ tí mò ń ṣe nìyí o. ile ise mi ni o ta de verify tari pe ise to nse ni e lo to pe ise o njibiti so awo wa ri pe ke awon mama service fun as corporate service entity to je pe gbogbo ise to ba nilo to ba fe se laarin osu kan because I need subscription fee te yan ma san ni ile ise wa to ba ti le san igbo to ba fe nilo laarin osu kan ye awo ma se fun lofe fun apere eyan kan sa de pe o olewa lori ni ajogan awon kan pe send proposal si bi kan o to ba je pe won kan pa wa awo ba organize e to ba je pe o len ti o be mu lo a send e se wa mu lo ta ko ka be financial lori ero arujo ni a be to gbo fe ka be mu lo gangan ni alawon osise nle se wa ti o be mu lo be so to gbo fe ko hard copy ni o ba se fe print e o ba se package e ko sin to kan e mo
3: to fi do di
2: to fi do di so now awon to man se training boye ni ile ise eli awon osise e fe se danileko fun won lati le koju tun lori ise te gba won si lati ma se a mo se training a de tun mo se ironileko danileko now iru danileko yen wa la fe se ni on the 9 at on the 10 osu to bo itun so ni osu to koja
3: kini yen dale lori
2: danileko ida lori printing and branding
3: ba se ma te
2: ba se ma te we
3: ta
2: gbe larugo e fe te we fe ta so ni o eyan fe se inawo o fe te bi IV o fe se ukwa bo fe se orisisin to fe se o fe se souvenir to fe so wo le yen ta ba ko yen leko itan eni ele so pe ise ti mo nse niyi ko de joko gege bi osise te pe yo mo gba se yo de mo se yo mo rere nbe
3: lai ni office
2: o se se ko ni di call office ka to mo sise bayi
3: eh
2: ni se ri ni bi danileko yi
3: okay
2: a tu e fe ko on leko de bi pe leyin gba ta ba ko eni bo se le sise yi a ko lona to fi le mo gba se ina pelu
3: jo
2: ni lo gbe da du pe bo si ni ma gba se yi to gbe awon bi to le rin siri to fi rise gba
3: okay bakan na en so nisin pe idanileko yen ma waye ojo wo ni o waye
2: o ma waye ni
3: elo ni owo wole
2: ah be ni o ma waye ni ojo kesan ojo Friday
3: on the 9
2: at 10 to je Saturday ni October 2026
3: tan wo lo kan
2: be ni sir a mo de so ni ose to koja mo ni pe idanileko yi bi ofe ni
3: okay
2: tele tele a mo shati a se mo se dan leko tin se lati bi 2009 idan leko yi recently a se ni bi 20000 naira bi kan
3: okay
2: so by lote yi o ti lawon kan e gbe ko si nkan ofe ta ba fe tan wa je loku o lawon kan to ti se agbateru e so but I need you lati san owo form
3: elo ni yen
2: 5000 naira
3: pere owo form
2: owo form
3: leyin yen
2: da owo kan a gbo kankan a form yi ni o cover application tin yan ma application form tin yan ma so pe amo fe fi se gba idanileko o then nigba to ba ngba idanileko lowo a okan ni de duro lataro dale license kankan to fi sinu
3: okay
2: in ti a bi refreshment a fun o cover le leyin gba to ba sise itan a ni certification ta ma fe ni e as participant certification so at the end of the day bo yo to abere sini sise you can still come back to us so in fact, I'm on WhatsApp group and be following up. Till by see certificate, we won't be able to attend to you.
3: Okay. I want to consult the sinu. Should one idan leko yen ofe ni. Let me tell you about the register.
2: The register.
3: 5000
2: ofe ni. Ofe ni.
3: All right. Till one ba fe register. Mboni one wa.
2: On a meji ni o badi. Ya la keni ewa.

0: Ibire ni Oke Ado ni Ibadan tabi be ko ko pe sori ero ibanisoro wa. So ero ibanisoro wa ida direct call lori WhatsApp oni 081 46 40 6112.
1: E tun pe
0: 081 46 40 6112.
1: Okay.
0: Oni ero ida ibanisoro wa.
1: Mbono. Demi ka o ya. Eyin le nife si nta nso yi. 091689311000 ni ke pe si ke laarin iseju bi mi lo kan eyan bi miji si meta. Efe ni eko si lati je pe ki ise yin gburu si.
2: Bile alayo.
1: Ile ise Capital Business Column and Training. Ile ti won mu wa fun wa yi idanileko ojo meji lori oro printing and branding. Bẹ́ẹ̀ṣe lè tẹ̀wé tẹ rìsíìtì tẹ àjákọ àtàwọn nǹkan kan mi tẹ lè mú ilé iṣẹ́ yín tẹ tún lè tún rí bíráǹdì ẹ̀ tí ó tún dùn wò dùn rí. 091689311000 èèyàn méjì sí mẹ́ta kó pè wọlé láti ṣe ìbéèrè lọ́wọ́ àlejò
2: mi. Gbẹ̀gbẹ́ mi ló ń ra.
1: Nígbà tá à ń retí pé yẹn àlejò mi ẹnìkan ti wà lójú pé ẹjẹ́ àwò nǹkan tẹ́ni yẹn fẹ́ sọ ẹjẹ́ àwò náà ẹjẹ́ àwò tí wọ́n fẹ́ sọ. Hello. Hello, ẹ káàsán. Kí ló orúkọ yín?
3: Ayé kò tọ́.
1: Ayé kò tọ́ láti àdúgbò wo sà?
3: Púpọ̀ yìí wọn já.
1: Kí ni ìbéèrè yín sà?
3: Kò sí ìbéèrè pàfẹ́ pé olóòtú ni.
1: Ok, ẹ kàn ní kẹ́kẹ́ wa, ẹ ṣeun ojú òní tí yín sà. Àmì àmì àmì. Ẹ ṣe sà. Thank you sà. Bàbá ríyàn tó ń pè wọlé sí àlejò wà ń bíbà yìí tí wọ́n ní àǹfẹ́ kọ́ wa níṣẹ́ printing and branding 091689311000 fún àwọn tó bá nífẹ̀ẹ́ sí 091689311000 láàrin ìṣẹ́jú àyà yẹn.
2: Kọ́ni ló fè kí lébùn wò kó ṣe rí wẹ́rẹ́ dé wẹ́rẹ́ ìgbà mélòó.
1: Ẹ tún lè lo ilé náà 091533348 láti ṣe ìbéèrè lọ́wọ́ wọn. Wọ́n ti sọ pé 5,000 ni owó registration ìdánilẹ́kọ̀ọ́ yẹn wọ́n ní ọ̀fẹ́ ni odindi ọjọ́ méjì wọ́n sì fi kọ́ yín tí ẹ mọ̀ tí ó yẹ kí ẹ mọ̀ tẹ́yìn náà sì fi máa jẹun. Mr. Aishola Olawale láti ilé iṣẹ́ Capital Business Column and Training. Tí àwọn èèyàn bá ṣe ìdánilọ́kọ̀ọ́ ẹsẹ̀ pé láàrin ọjọ́ méjì wọ́n ti mọ ọ̀pọ̀lọpọ̀ tó yẹ kán mọ̀ ipe lẹ́yìn yẹn ẹ tún ní orí ọ̀fẹ́ láti máa bá wọn dá sí. Ẹni tí ọ̀nà ẹ̀ bá jì nǹkan.
0: Ṣé fún ìdánilẹ́kọ̀ọ́ àbí fún mentorship? Fún ìdánilẹ́kọ̀ọ́ erédìí tá a sọ wípé àǹfààní wà láti pè wá láti register
1: nìyẹn.
0: Ẹni tọ́ni ẹ̀ bá jìyàn á rí pọ́jọ́ méjì péré náà ni ó fi wá. Kò nílò kó kọ́kọ́ wá láti pass registration. So lẹ́yìn ìgbà tó bá sì gbẹ̀dọ̀ ìdánilẹ́kọ̀ọ́ yẹn tán lórí WhatsApp group tá a fẹ́
1: grade.
0: Àmọ̀ follow ẹ̀ up. Ṣé wá rí printing tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí náà? Ìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa ṣe àmọ̀ júwe fún tọ́pọ̀ nàíjì ni o ibi tó ti ríṣẹ́ ṣe ibi tó ti lè ríṣẹ́ ní ibi tó ti lè ríṣẹ́ ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Ẹ tún sọ ibi tó ti ríṣẹ́ gbà.
0: Àtúmọ̀ ṣàlàyé fún bó ṣe lè gbà bó ṣe lè rìn.
1: Àti bẹ́ẹ̀ lọ. In fact.
2: Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí àmì àmì ni ẹ ṣe.
1: Nínú ìwé pélébé tẹ̀ fún wa yìí wọ́n kọ síbẹ̀ pé ìdánilẹ́kọ̀ọ́ ó wà fún writers authors an aspiring entrepreneur.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ bá ń fọ wẹ́lẹ́wẹ́lẹ́.
0: Mo ṣàlàyé lọ́sẹ̀ tó kọjá wípé ìwé títẹ̀ nísìnyìí ó ti di owó. Ọ̀pọ̀lọpọ̀ ló ní nǹkan tó fẹ́ kọ. Tó ẹ kó wá òwe tó ń bá kọ́ tán bó lòun ó ṣe gbé jáde.
1: Ó tiẹ̀ ti ń jẹrà mélòó mi nù.
0: Mẹ́nu. So àǹfààní wà in fact ara ọmọ tí àǹfààní tẹ̀ tó lè jẹ́ níléeṣẹ́ wa nìyí. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni tó fẹ́ kọ tùmọ̀ tí ò lè kọ́. A máa ń ṣe copywriting.
1: Ẹ tún ń
0: ràn wọ́n lọ́wọ́ láti kọ́ pé o ní nǹkan kan bóyá o ní ìtàn kan nínú tó fẹ́ gbé jáde ṣùgbọ́n o mọ bó ṣe kọ́. A pè ọ̀jọ́ kò ó ṣàlàyé fún wa bẹ̀ kọ́ tó yẹ pé orúkọ rẹ̀ àtàwòrán rẹ̀ ni ó wà lẹ́yìn ìwé wípé wọ́n ló kọ́. So bó ṣe wá tẹ̀ mo wá sọ ní ọ̀sẹ̀ tó kọjá mo ní ìwé just 50,000 naira èèyàn lè kọ̀wé kó dẹ̀ gbé jáde. Awolowo Way by Liberty Junction lẹgbẹ ile ounje bibi re ni Oke Ado ni Ibadan. Ero ibanisoro wa ni 081
1: 081
0: 46 46

0: 6 4 0 4 0 6 1 6 1 1 2 1 2.
1: Ẹtún pè báyìí.
0: 08 1 08 1 4 6 4 6 4 0 4 0 6 1 6 1 1 2 1 2.
1: Alérò pé tí ọba tún di ọ̀sẹ̀ tó ń bọ̀, ká tún máa retí yín.
0: Pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run.
1: Ọ̀dà kò burú. Ẹ ṣeun púpọ̀, ojú ò ní tì yín.
2: Aṣọ́gbó, Gbàgbé Foundation, Pápò Bíríkì àti Sìmẹ́ntì, Pátó Búlọ́ọ̀kù, Wẹ́rẹ́dè Wẹ́rẹ́, Ìgbà mélòó nílé fi dúró.
1: Ètò yẹn ń tẹ̀ síwájú.
2: Mélòó
1: ni. Eléyìí tá a pè ní kọ́lékọ́lé.
2: Ẹ
1: fẹ́ pe Mr. Ọláwálé láti iléeṣẹ́ Capital Business Column and Training fún ìdánilẹ́kọ̀ọ́ ti Printing and Branding ti ọlọ́jọ́ méjì yẹn, eléyìí tí ó wáyé ní Friday 9 and 10 October 2026. Nọ́mbà tẹ pè wọ́n sí ni 08146406112. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ forúkọ sílẹ̀ pẹ̀lú wọn, ojú ò ní ti wà.
2: Kọ́lé ayọ̀ fún mi o, bóyé mi ò ní sọpẹ́, fílé aláyọ̀dán mi wo, ọpẹ́ mi àpọ̀jà burata.
1: Orí ètò kọ́lékọ́lé náà la ṣì wà, real estate fún gbogbo wa. Béèyàn bá níṣẹ́ kan, ẹ tún lè fi mí kún o.
2: Fílé aláyọ̀dán mi wo, ọpẹ́ mi àpọ̀jà múra.
1: Ilé wa ti fẹ́ yẹ̀ lẹ́gbẹ̀ẹ́, ẹgbọ́ kí la lè ṣe sí i.
2: Gbogbo ẹgbẹ́ mi ló.
1: Ṣadé Adeleke láti Àpáta Nìbàdàn.
2: Bóyé mi ò ní sọpẹ́.
1: Ṣẹrílé tó bá fẹ́ yẹ̀ lẹ́gbẹ̀ẹ́ pé àwọn engineers tàbí kẹ́ ẹ pé bricklayer yín tẹ̀mẹ̀ pé ó mọ̀ nípa iṣẹ́ yìí dáadáa. Wọ́n sọ àwọn nǹkan tí ẹ ṣe, bóyá pílà ló fẹ́ yẹ̀ ni o, bóyá blọ́ọ̀kù ló búlẹ̀gbẹ́ ni o.
2: Èmi ò ní.
1: Tí wọ́n fi bá yín ṣe àtúnṣe ẹ̀ tí ó fi dúró déédéé.
2: Ṣé aláyọ̀dán mi wo, ọpẹ́ mi àpọ̀jà múrata, èmi àkọlé. Èmi àkọlé.
1: Mo ń ṣọba Lájé Adéyẹmọ, wọ́n ní láti olópò mẹ́ta ní express Nìbàdàn. Àbí olópò mẹ́wàá ni wọ́n fẹ́ kọ ni.
2: Sankole sara ti wọn.
1: Wọ́n ní I have 3 bedroom flats for sale at Soka area, Abaode. Asking price is 5.5 million naira. Thank you very much, sir.
2: Àmì àmì ni ẹ ṣe. Tárówó ralẹ̀, ká ṣe sẹ̀ṣọ̀n àti wàádìí, ká ṣe dọ́kúmẹ̀ntì bíi sọ́ọ̀bù.
1: Ètò yìí wà fún èmi àti ẹ̀yin tẹ̀ wà nílé àbí ní abroad.
2: Aṣọ́gbó.
1: Ẹ̀yin ti diaspora.
2: Pápò bí.
1: Ètò tá a pè ní kọ́lékọ́lé real estate yìí.
2: Wẹ́rẹ́dè wẹ́rẹ́.
1: Gbogbo wa ló jọ wà fún o.
2: Ṣé fi dúró?
1: Níbẹ̀ la ti ń bu omi ọgbọ́n mu lónìrànràn. Ṣé
2: o? Tárówó ralẹ̀, ká gba dọ́kúmẹ̀ntì, kán ni no face, kí lè dùn wò.
1: Orí ètò náà láti sọ tẹ́nìkan fúnbìnrin nílẹ̀.
2: Nílẹ̀.
1: Tí ńgbà tí fẹ́ wà, ìgbà tí fẹ́ wá ṣá olóhùn fún nílẹ̀ mọ̀, ìyàwó sì ti kọ́lé síbẹ̀, ó ní lọ gbélé ẹ̀ kúrò lórí orí ètò yìí náà ni.
2: Bàbá tó ń kọ́lé ayọ̀.
1: Kò sí tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ilé kíkọ́ àti ilẹ̀ rírà tí a ní gbé sí yín létí.
2: Olúwa mi ń kọ́. Bàbá tó ń kọ́lé.
1: Ẹ wo bí ẹ̀kún omi ṣe ń ṣọṣẹ́ káàkiri nírú àsìkò tá a wà yìí.
2: Olúwa mi ń
1: kọ́. Ìyẹn ń jẹ́ sígnà fún gbogbo wa láti rí pé ilẹ̀ bí ilẹ̀ omi àbí ilẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ odò àbí nùnra ká gbìyànjú ká sá fúnru wọn o.
2: Bílẹ̀ alá.
1: Nítorí pé tí wọ́n bá ta ilẹ̀ fún yín lásìkò ẹ̀rùn. Bóyá omi máa ń wọbẹ̀ dáadáa lásìkò òjò, ó túmọ̀ sí pé olúwa ti lúgúdẹ nìyẹn o.
2: Ọ̀rọ̀ fún mi o.
1: Ẹ ń láti shine your eyes ní àsìkò tá a wà yìí.
2: Ilé aláyọ̀dán.
1: Ẹni bá kọ́lé síbi tí omi bá wà yàtọ̀ sí pé yóò lè wó ilé ilé lè dà wò.
2: Kọ́lé.
1: Òtútù àbáàdì ń kọ́ ní gbogbo ògbà ni ó máa tutù ní.
2: Èmi àkọ́lé. Èmi àkọlé
1: o. Níjọba bá tún wá dé tán tún wá ní àwọn fẹ́ fẹ́ odò tàbí pé àwọn ò fẹ́ rí ilé kankan lẹ́gbẹ̀ẹ́ odò pàápàá jùlọ tí wọ́n bá lo iye setback tó yẹ kí wọ́n máa lò tó máa fi jìnà sí odò. Irú ilé bẹ́ẹ̀ ó ti lọ nìyẹn.
2: Ṣé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí? Àmì àmì ni ẹ.
1: Bẹ́ẹ̀ náà la tún sọ fún yín ni pé nírú àsìkò òjò yìí ẹ gbìyànjú ojútọ̀ omi ìyẹn ojú àgbàrá ẹ má jẹ́ à da ilẹ̀ síbẹ̀ nítorí pé tó bá ti blọ́ọ̀kù omi tó ti dí ojú ibi tó omi máa gbà omi ó wà máa yà sọ́tún yà sósì ibi tí ò yẹ kó wọ̀ yóò máa wọbẹ̀ nígbà tí ò rí ọ̀nà gbà lọ.
2: Ìgbà mélòó nílé fi dúró? Tárówó ralé, ká gba dọ́kúmẹ̀ntì, kán ni no face, kí lè dùn wò, kó ṣe rí, wẹ́rẹ́dè wẹ́rẹ́, ìgbà mélòó.
1: Ẹnìkan béèrè pé tí ò bá sí gọ́tà ní ara títì tabi ni adugbo ipe ki lo le sele
2: baba to nko
1: akoko omi ti e ba nlo ni adugbo yin gan bule fe ko ma gba bule fe ko ma gba e yo kan ma da orun sile a tun ma da efon sile mi to ba regun si ni iyen lo fa je pe adugbo gbodo ma ni layout ibi to ye pe ibi bayi le gbe titi gba ibi ni gutter o gba ibi bayi ni transformer o duro si ibi bayi le fi se oja ibi bayi le fi se lewusan abi ile eko ta n pe ni school ati be be gbo te o ba ti si layout a kan ko pe eyan mule bi e koju ile yin si bi eyan mu ti bi e ko e wa ni elomi o ni le gbe moto de waju ile ti o ba ko tabi ti o ba ra e ngba to ye pe ko si layout nibe ni te ba wa ri titi ti o si drainage tabi gutter e ja pe be ko le ba titi ye yin ti o ba ti si iru titi be o tete ma nbu legbe o tete ma nbaje nitori pe omi to wa sori e ko ri bi san lo yo wa ma wu gbogbo awon tan fi tiles ya oda to wa lori eyin yo wu danu adugbo tun wa di pothole jangan jangan e ba yin bi to ye ka fi 30 minutes ni eyan wa fi bi wakati kan si wakati kan aborin nigbati oju ona ti o ba jagara
2: ami ni
1: e gbogbo run kan bayi lo ye ka ma case ta ba nrale tabi ta ba nkole
2: waadi ka se document bi so
1: e ba ti ri bi te fe ra titi ti o ba ti gba be o lewu nitori para awon case wa ta ba fe rale tabi ra le niyan e wo pe bi te fe rale tabi ra le si yi se titi de be
2: were de were igba mi lo ni le bi duro
1: se ki se oju ona toro ta n pe ni ese ogbeji leyan o fi rin de be
2: kan ni no face ki le dun wo
1: e wo pe se adugbo yen se lewo san yabi tijoba alabode se o ti wa nbe abi lewo san gidi na ti ewo to je ni nla se o ti wa nbe
2: baba to nko le
1: mo soro nipa primary health care tabi hospital pe se o ti wa ni adugbo yen tori pe eyan gbona fe refe won fe wa ogun abi gba bere abi alaboyin ni o fe bimo ehn a wa ma se wa lo ke won wa ladugbo kan ko sese ririn wakati meji ko to gbe alaboyin de ilewo san e mo pe olorun ma je ka ri na kan ganu
2: ni so pe
1: ba ti se touch light latan sinu e
2: ile alayodan mi wo
1: e ki esi pe ile ti won fe ta fun yin abi ile ni se ise abi power line lo wa yen opo amunawa ele ti o lagbara ju to ma yin se se be se se to si e ni won fe ta fun ye gboju yin soke ke woye to fi jina si abe power line ke ye wo daada
2: emi akole o
1: ara kesi yen tun ni wipe e tun ye wo pe se ki se ori pipeline opa epo ti won gbe gba nu nle se ki se be o na ni demarcation ami awon kan ti won fi ndamu se isori e ni won le won fe ta fun yin ke ma lo sanwo si gbo atu
2: mi lori ami ami ni e se ile ti mo ba ko
1: to ba jele to ti ni document ni ewo se awon ojulowo awon to ye ko fowo si se oni won fowo si se ki se pe won kan muwe kan ti won kan ya aworan si ko ni stamp ko ni signature se ti ko ni title o lagba ko tun ni coordinate won kan fowo ya won ni iwe le yin re ko ri be o gbogbo igba ti eyan ba ti fe rale egbiyanju ke pe awon ojogbon ti won mo nipa e pe e ba wa ye kini iwo iyen ko ti fi to bad nbe e ba wa roju owo te ni boya to enikan gba owo ise ohun da abi nkan te ba ti ko si gbo atu gbogbo owo te san papata tabi ti ko te fe fun awon to ye kan ba yin mojuto e ri pe abamo ko ni gbeyan oro wa o
2: a to nko le ayo pa won kan
1: gbogbo eni ti o ni iwe ile tabi iwe ile
2: oluwa ti mi nko
1: e pe mi leyin eto ke je ka jo so ki lo sele gangan ka fi alaye yen ka fi ye yin
2: oluwa ti mi nko ole ayo fun
1: won mu elomi de to si ile re bayi igbo ti bu ara awon ti a nwi niyan won wa nowo so kan pe ile yin niyan lo kan yen o se won allocate ile niyan abi won dogbon won lu agbari ani ile yin niyan pe igbo ti kun a le bo sinu e bayi nsin so ile yin niyan lo kan ngba to won wa ma pada wa njo mi o de be ko mo oju bi ti ile wa ko ri pila ko roju ona nta ni inu gbe na won fi han ohun won si ti gbowo tan lowo e olorun asanu wa
2: kankole
1: te ma ba ko si owo on la fi ni pe e so fun awon tan ba mo en to mo jogun won lo lo n pa bi nire e n ba mo nipa ile kiko ile rira aba n gba awe kan abi receipt kan e je ki won gbeyanju lati ba yin se 0916893 1000 ni number ti e le pe si bayi bi to se n lo te ba ni nkan kan tabi omi te fe so bayi 0916893 1000
2: 091683 1000.
1: Lẹ́yìn táwa bá kú lórí ètò ń bí. Ó wá ń dìgbò lẹ́ máa gbọ́ látẹnu bàbá wa Munna Chizu. Gbogbo ẹ̀yin ti wa káàkiri nígboro lẹ̀ yìí àti káàkiri àgbálá ayé. Eléyìí tún wò wá nìkànnì abánidọ́rẹ̀ẹ́ fanpage wa at West Radio 893. Ẹ ṣé ojú òní ti ẹ̀yin náà.
2: Olúwa tèmi ń kọ́. Ọlé ayọ̀ fún mi o, bóyé mi ò ní sọpẹ́, bílé aláyọ̀.
1: Mo kí Mr. Ìṣẹ̀lá Ọláwálé láti ilé iṣẹ́ Capital Business Coloman Training tí wọ́n wá bá wa lálejò. Ẹ ṣe ọkàn yóò balẹ̀, gbogbo tẹ́ ẹ bá dáwọ́lé yóò máa yọrí sí rere o.
2: Bóyé mi ò ní sọpẹ́, bílé aláyọ̀dán mi wo.
1: Bàbá wa The Rock náà, bàbá Túndé ẹ ṣe o, bàbá jí o, thank you very much sir.
2: Àkọlé.
1: Mo kí gbogbo àwọn tá a jọ ṣiṣẹ́ pọ̀ níbí, gbogbo àwọn tí wọ́n dúró tì wá gbágbágbá, àti ẹnjíníà wa ẹnjíníà Steven Ige, thank you, ojú òní tẹ̀yìn náà.
2: Ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tó ń kọ́lé sára sí wọn.
1: Tó fi mọ́ àwọn alájọṣiṣẹ́pọ̀ wọn tí a jọ wà nínú kulu ìgbóhùnsáfẹ́fẹ́ yìí.
2: Àmì.
1: A sì ti pín àwọn tó wà lẹ́nu lóró àtúnkí ọ̀gá wa gbogbo yín la kí pápátá látòkè dé sálẹ̀ ní jábọ́ ní agbára Ọlọ́run ọba.
2: A ṣe sẹ̀ṣọ̀n àti ìwádìí ká ṣe dọ́kúmẹ̀ntì bíi sọ́vè bíldìn plan àbí sí ọ̀pọ̀ àti àgbẹ̀mẹ̀ntì kán bá wa.
1: Ó ṣeé ṣe kẹ́ ẹ ní ilé tàbí ilẹ̀ tẹ́ ẹ fẹ́ rà.
2: Sìmẹ́ntì látò búlọ́ọ̀kù.
1: Ilé tàbí ilẹ̀ tẹ́yìn náà tún fẹ́ tà.
2: Ilé fi dúró.
1: Bóyá lára ilé ìta polówó ń bíbà yìí náà ẹ nífẹ̀ẹ́ sí. Àbẹ ní ìbéèrè kan tàbí omi tó ń tawọ́ tasẹ̀ nínú yín. Ẹ sì lè jẹ́ Tyler POP expert bricklayer welder surveyor architect.
2: Ilé fi dúró.
1: Ó lè jẹ́ scaffolding níṣẹ́ yín tàbí solar expert lẹ́yìn ṣe.
2: Àwọn kan lè mí kọ́ o.
1: Block industry níyín àbí ẹ̀yin wá jẹ́ bí àwọn tí a ń pè ní welder.
2: Ayọ̀ fáwọn kan lè mí kọ́ o.
1: Ẹ bá máa ṣe paint tà.
2: Olúwa tèmi.
1: Kẹ́ ẹ tún máa báyàn kun ilé.
2: Ọlé ayọ̀.
1: Kẹ́ ẹ máa ṣe decorators.
2: Bóyé mi ò ní.
1: Bóyá pákó lè ń tà àbí building materials lè ń tà. Ẹ sì lè máa jẹ́ supplier of cement àbí granite.
2: Ọpẹ́.
1: Ètò kọ́lékọ́lé lètò yín o, ẹ gbìyànjú kẹ́ jẹ́ kájọ dohun yẹn pọ̀.
2: Aláyọ̀.
1: Kájọ máa ṣe ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ.
2: Bóyé mi ò ní sọpẹ́.
1: Ẹgbẹ́ polówó ọjà yín wá.
2: Bílẹ̀.
1: Ẹ lè wá. A sì lè wá bá yín ká gbóhùn yín sílẹ̀ kí gbogbo ayé mọ nǹkan tẹ̀ ń tà. Ẹ lè tí wọ́n lè wá yín pé tọ̀. Ẹ fẹ́ ra pákó, ẹ máa lọ ọ̀dọ̀ lágbájá. Àbí ẹ fẹ́ ra sìmẹ́ǹtì, ọ̀dọ̀ tàmí ẹ̀dùn ni ẹ lọ. Bóyá kẹ́ ẹ blọ́ọ̀kù ni ẹ fẹ́. Blọ́ọ̀kù lágbájá òun ló dáa jù. Ó wá jẹ́ building materials ni tẹ́ bá ti dé ọjà báyìí, ẹ béèrè ẹni báyìí, ọ̀dọ̀ ẹ̀ ní kẹ́ ẹ ti rà á. Ìbáàjẹ́ pánù ìkanlé.
2: Àmì.
1: Àtàwọn ohun èlò ilé míì tó fi mọ́ furnitures.
2: Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́.
1: Bóyá rọ́ọ̀gì ni àbí tiles.
2: Àmì ni ẹ.
1: Ẹ má ti ju nǹtẹ̀ ń ṣe.
2: Lárówó ralẹ̀ ká ṣe sẹ̀ṣọ̀n àti ìwádìí ká ṣe dọ́kúmẹ̀ntì.
1: Ẹ kàn gbìyànjú kẹ́ ẹ pé nọ́mbà yìí tàbí kẹ́ ẹ text message mi, mà á sì dá yín lò. 070-573-3952 òní nọ́mbà mi. Text message tàbí kẹ́ ẹ pè mí 070-573-3952. Gbogbo ń tẹ́ ẹ fẹ́ ojú kan ló wà níkànnì West Radio. Ẹ pé nọ́mbà yẹn kẹ́ ẹ fi ẹ̀wónú yín hàn, kẹ́ ẹ sọ ohun tó ń dùn yín lọ́kàn àbí ń tẹ́ ẹ fẹ́ lórí ọ̀rọ̀ ìwé ilé yín, ìwé ilẹ̀ yín, ẹ fẹ́ ra lé, ẹ fẹ́ ra lẹ̀, ẹ ní ìtẹ́ fẹ́ tà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. 070-573-3952 mo mísì nọ́mbà àwọn kan Mr. Williams tí nọ́mbà yín àmì ìtẹ́ bá ń gbọ́ mi mo mísì nọ́mbà yín òun sì ní ìdẹ̀ tó ráwọn kan ń bèèrè fún bákan náà ni ìyá wa kíkí nọ́mbà tí yín náà kò sì ní ọwọ́ mi báyìí ẹ dákun àwọn èèyàn ń bèèrè fún sáfísìsì yín. 0705733 0952 ni number mi 0705733 0952. Adekunle speak louder. Baba kole kole onloruko temi. Taba ni baba gbele kale tabi baba feel atun omi eko eko na ni titi di ojo mejo ta pade lori akotun to ta pe ni kole kole real estate fun gbogbo wa. Adura mi ni pe ele ta ba ko ko ni wo mo wa lori o o dabo.
2: Ile ti mo ba ko ko ni wo mo mi lori ami ami ni e se ta ro wora le ka se session ati wadi ka se document bi survey building plan abi CFO at agreement kan ba wa sango ka gbe foundation ka po biriki ati cement ka to block were de were igba melo
3: ile mo ikuro Wells Radio 89.3 FM ni be gongon le wa.

mú kí yín ẹ kalẹ̀ ẹ sì kú iṣẹ́ látàárọ̀. Àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa ìlàmúwa fún yín fún ti àṣálẹ̀ tòní láti ìkànnì West Radio 89.3 FM. Ìkànnì kànga gbọ́mágbẹ̀ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà Láàrin Avenue Olúyọ̀lé Estate Ìbàdàn. Tèmítọ́pẹ́ Ọláwọlé ni oníròyìn yẹn. Ṣáájú ẹgbú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu gúnlẹ̀ sílùú Èkó lẹ́yìn ìrìn àjò rẹ̀ sílẹ̀ France. Ilé aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ gbé ìgbésẹ̀ lórí ìwé àbá ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ láti tari èsì sílé aṣòfin àgbà. Gómìnà Mákindé tẹwọ́gba èsì lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé nípínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú ìlérí àtúntò ètò ààbò. Ilé aṣòfin àgbà ṣe àfikún àsìkò àbá ètò ìṣúná ọdún 2025 títí da ọjọ́ 29 oṣù kejìlá. Wọ́n pàrọwà sí ìjọba àpapọ̀ láti dóòlà ẹ̀mí àwọn tó wà ní àhámọ́ àwọn ajínigbé. Ìjọba àpapọ̀ ṣe ìfilọ́lẹ̀ ojú òpó àkọọ́lẹ̀ àwọn ọ̀dọ́. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu ti gúnlẹ̀ sílùú Èkó lẹ́yìn ìrìn àjò rẹ̀ sílẹ̀ Faransé. Ààrẹ iló balẹ̀ sí pápákọ̀ òfurufú Murtala Mohammed International Airport lẹ́ẹ̀tí Bẹ̀lín Ìkẹjà nílùú Èkó lónìí, lèbè tí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú àti àwọn kànrìnkànrìn míì ti kí ààrẹ káàbọ̀. Eléyìí ló di mímọ̀ nípasẹ̀ ẹni tí ṣe olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ lórí ẹ̀rọ ayélujára Eyín Olúṣẹ́gun Dàda. Eléyìí tó fi sí ojú òpó X. Iléeṣẹ́ ààrẹ dẹ̀ ṣàlàyé wípé ààrẹ kọ́kọ́ lọ sí ìlú Èkó láti lè bu ọlá fún ìrántí olóògbé olóyè MKO Abiola, ẹni tó jáwé olúborí nínú ètò ìdìbò ààrẹ lẹ́yìn tó wáyé nínú oṣù kẹfà ọdún 1993, tó tún jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn tó jà ribiribi fún ètò ìjọba àwọn ará wa lórílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ ní ìrètí wá wà wípé yóò wà níbi ètò pàtàkì kan lẹ́yìn tí ó wáyé nílùú Èkó ní ọjọ́ 1 oṣù kẹwàá. Tẹ́ ẹ bá gbàgbé, ààrẹ Tinubu ló lọ sí ìrìn àjò ní 30 oṣù kẹjọ ọdún tí a wà yìí ní ilẹ̀ Lọ́ndọ̀nù kó tó padà darí sí ilẹ̀ Paris. Ààrẹ Bọ́lá Tinubu ti tari ìwé àbá ìnáwó iṣẹ́ ìwádìí àti ìdàgbàsókè ọdún 2026 sílé aṣòfin àgbà fún àyẹ̀wò àti ìsọdòfin. Àbá yìí ìlú ń pè fún ẹ̀náwó lórí iṣẹ́ ìwádìí àti ìdàgbàsókè ní gbogbo iléeṣẹ́ ìjọba lẹ́kajẹ̀ka ní ìlànà ìnáwó ojú kan. Nínú eléyìí lẹ́yìn tí àwọn ilé ẹ̀kọ́ àti àwọn àjọ tó rí sí ètò ẹ̀kọ́ yóò ti máa rí owó gbà. Lẹ́tà náà ló di kíkà láti ẹnu ẹni tí í ṣe ààrẹ ilé aṣòfin àgbà ìyẹn Sẹ́nítọ̀ Godswill Akpabio lónìí lásìkò ìjókòó ilé. Bákan náà ni ààrẹ Bọ́lá Tinubu lónìí pàrọwà sílé aṣojúṣòfin láti bójú wo àbá ètò ìṣúná àjọ tó rí sí ìdàgbàsókè ẹkùn Niger Delta ti ọdún 2026 pẹ̀lú ìrólágbára àwọn ọ̀dọ́, ètò ìlera, ètò ààbò àti ètò ọ̀gbìn. Eléyìí ló di mímọ̀ nínú lẹ́tà kan tí ààrẹ fi ṣọwọ́ sí ẹni tí í ṣe abẹnugan ilé aṣojúṣòfin ìyẹn Tajudeen Abbas pẹ̀lú àlàyé wípé mínísítà fọ́rọ̀ ìdàgbàsókè ẹkùn Niger Delta ìlọ pé àbá yìí ní ìbámu pẹ̀lú òfin àti ìlànà ètò ìrètí ọ̀tún. Aṣòfin ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gbé ìgbésẹ̀ lórí àtúntò ìwé òfin láti fi àyè gba ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ lórílẹ̀-èdè yìí. Ìwé àbá náà ló di kíkà fún ìgbà kẹta lásìkò ìjókòó ilé tó wáyé lénìí lẹ́yìn onírúurú àyẹ̀wò tó ti wáyé lórí rẹ̀. Ẹ ti ṣe abẹnugan ilé aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́
right honorable adebo gundoyin iloliwaju ijoko na eleyi to waye leyin ti ile asofin apapo ti tari iwe abana si gbogbo ile asofin ipile to wa ni gbogbo ipile to wa lori lede yi fun ayewo ati ibuwolu te ba gbagbe ile asofin agba lo pe fun igbese ofin yi ninu eleyi ti igbese mi yo ti lanfani lati tele Gomina ipinle Oyo Onimero Seyi Makinde ti fi da awon eniyan ilu loju wipe isejoba re yo se ayewo toto si awon aba ile ise ofin lati se agbekale iwadi olokunrin ni mi lori isele fipamu ni nigbekun awon akeko ati awon oluko ni agbegbe orire Gomina Makinde lo sami dani loju yi loni nigbati o tewo gba isin lati owo eti se alaga ajo na Eyin ojogbon honorable justice Mojid Owoade to ti feyinti ni secretariat ijoba le tin be ni agbegbe agodi lelu Ibadan eleyi lo wa ninu atejade to jade lati owo ti se odamoran pataki fun gomina lori eto iroyin eyin dokita Sulaiman Olarewaju Owoade dupe pupo lowo gomina fun anfani ti won fi fun lati lewaju ajo na pelu alaye lori awon ise ti ajo hun ti lanfani lati se ile asofin agba ti mu atuto de ba iwe ofin ti odun 2025 fun atunlo nigba kerin lati se isun siwaju awon aba eto isuna ati enowo inu re lati ogbojo osu kesan titi da ojo kokanlelogbon osu kejila odun 2026 igbese yi lo waye leyin aba to wa lati enu senator opeyemi bamidele loni o salaye idi pataki susuwaju na bakan na ni ile asofin agba ti pe fun itepelemo akitiyan idola emi awon orilede nigeria to wa ni ahamo awon ajinigbe ati dida bobo awon ileto lowo ikolu en ti se are ile asofin agba senator Godswill Akpabio lo pe ipe yi loni lasiko ijoko ile gege bi won ti se lanfani ati wole pada leyin simi o sami dale loju igbese le ti o waye lati koju eto abo to me omi yale agbara ya shobo pelu bi kan tun ti se nira lori le ede yi ijoba papo orilede wa nigeria ti se ifilole oju oko akole awon odo lorilede yi lati pese awon nkan ti yo so awon odo pomo le pomo ise ati awon anfani mi nigba to soro nibi eto ifilole na tele to waye loni lelu abuja ati se minister foro idagbasoke awon odo comrade ayodele olawande o soro lori pataki igbese yi pelu alaye wipe oniruru awon ilana ilo wa loju oko na olawande se ifidimule re wipe eto na wa lara eto idagbasoke awon odo lati owo ijoba apapo eyi lo pe iroyin le wa fun ti asale toni sugbon ka to ma lo egbo awon koko ta muwa le kan se amwa fun yin pe are Bola Tinubu ti gunle silu Eko leyin irin ajo re sile France amwa fun yin pe ile asofin ipinle Oyo ti gbe igbese lori atuto iwe ofin lati le fi aye gba idasile ile ise olopa ipinle lorilede yi amuwa fun yin pe gomina ipinle Oyo Onimero Seyi Makinde ti fi da awon eniyan ilu loju wipe isejoba re yo se ayewo toto si awon aba ile ise ofin lati se agbekale iwadi lori isele ifipamu nigbekun awon akeko ati awon oluko ni agbegbe orire
la ko tan amu wa fun yin pe ijoba apapo le de wa Nigeria ti se ifilole oju opo akole awon odo lorile ede ye lati pese awon kan le ti o so awon odo lorile ede ye mo ise ati awon anfani mi akojopo ati atuto iroyin te gbo ilo wa lati wo Kemisola Williams Ayewa, lati ma gbo wa ni awon ojo opo ibanidore wa gbogbo at West Radio 893 etule ma gbo wa ni ojo opo Facebook West Radio 893 FM fan page ele kasi wa loju utakwa agbaye www.westradio893.com aye to wa lati kasi yara iroyin wa lori ero epe abi loju opo WhatsApp to ba ni iroyin te fe fi to wa leti loju opo 091 6893 2000 temi tope olawole ni oruko temi e seun te n gbo wa olorun yo bo ko yin orun ayo lasun

0: the hits just keep on. We got your music, your request.
1: Number one in all-time favorites.
2: 89.3 FM, your preferred wholesome radio.
3: West Radio 89.3 FM.
4: Iná bara ó ta òjò pa mí ó kà yọ́ lálá ọ̀lọ́rìn gidi bọ́ lulẹ̀ fún wàrà wa. Tètè jáwọ́ ìwà tí ò da kó jáwọ́ ń bẹ̀. Bọ́mọdé bá rí anínní, bágbà bá rí anínní. Wọ̀ tún wò sí gbágbédé méjì yọ fọ́fọ́. Tètè jáwọ́. Ètòkè ètòkè tí ó mọ lálẹ̀ ká. Níkà ni West Radio 89.3 FM. Ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Láago mẹ́wàá àbọ̀ alẹ́ di aago méjìlá òru. Ìpàdé dọjọ́ Tuesday pẹ̀lú. Àdìgún òbẹ̀rù abí gbogbo ara kìkì ìjà. Jákẹ́sọ kan pàkárí ká dire ètò bí ẹni dirogun Mr. Sanitizer. Tètè jáwọ́ fún ìkéde tàbí ìpolówó ọjà bẹ́ ẹ fẹ́ fọ̀rọ̀ tó àdìgún létí 0808 6 19 74 36 0808 6 19 74 36. Tètè jáwọ́ ìwà tí ò da ni kátà gbọ́ta pàyà. Ìtì ò da ni.

Ǹjẹ́ ẹ mọ̀ kálẹ̀ kú ilé o, ẹ kú ilé gbogbo yín tẹ́ ti jókòó. Tó jẹ́ pé ẹ máa ń sábà pe àdìgún, ń bo lẹ dé báyìí, bó ni rìn, àwọn èèyàn báyìí, àwọn èèyàn báyìí, àwọn èèyàn báyìí, a dúpẹ́ lọ́wọ́ yín o. Pẹ̀lú ìfọmọnìyàn ṣe ní gbogbo ìgbà, pẹ̀lú mọ́jò bàjẹ́ ní gbogbo ìgbà, pẹ̀lú kó lè dá tẹ̀ ń bá kiri ní gbogbo ìgbà, a dúpẹ́ lọ́wọ́ yín. Ètò tètè jáwọ́ náà ló gorí atẹ́gùn báyìí gẹ́gẹ́ bí ṣe gùn lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. Ibi tá a ti ṣàlàyé fún àwọn tó bá ṣe tán láti gbọ́ àtàwọn tó sọ páwọn ò ní gbọ́. Àwọn tó sọ páwọn ò ní gbọ́ òun gangan làwa máa ń ṣàlàyé fún wípé ọ̀nà tó yẹ kó o gba ìrìn tó yẹ kó o rìn, ibi tó yẹ kó o jẹ sí, ààyè tó o lè jókòó kà tó jẹ́ pé wọ̀gán ò fi wúlò fúnra rẹ nílé ayé ẹ̀. Àwọn ààyè yẹn là ń tọ́ra wá sí lórí ètò tá a pè ní tètè jáwọ́ níkànnì tá a wà yìí, West Radio 89.3 FM nílùú Ìbàdàn. Ẹ wá jẹ́ àjọ wá pèrè tẹ̀dí lálẹ́ yìí torí ó dàbíi pé àáfẹ́ tọwọ́ bọra wa lójú, àáfẹ́ tọwọ́ bọ àwọn ìyá yàwú lójú, àáfẹ́ tọwọ́ bọ àwọn bàbá yàwú lójú, àáfẹ́ tọwọ́ bọ àwọn baranda, àwọn alọ́kó ló ń kígbe láwọn ọ̀nà kan kẹ́ni tó bá ra nǹkan kó sì tún máa jẹ kó máa dára ẹ̀ lẹ́bi wípé kí ló ń rà fún. Àdìgún ìbẹ̀rù abí gbogbo ara kìkì ìjà, àwọn èèyàn míì ti sọlé ayé tá a wà yìí pàápàá jùlọ nílùú Ìbàdàn, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá, pàtàkì jùlọ láàrin àwa tá a jẹ́ adúláwọ̀, àwọn ọmọ káàárọ̀ òjì bí káàárọ̀ òjì, ó ti ẹ̀ wọ́pọ̀ dáadáa. Ó sọ pé òun lè kó wọn á mórí ọkọ̀ wọgbó, orí ọkọ̀ tán mú wọgbó kì í ṣe pé kọ́kọ́ ò lásìdẹ̀ǹtì o, àjálẹ̀ ni wọ́n ń lọ straight. Àdìgún ìbẹ̀rù ó dàbí wípé bá a bá sọ gbọmọgbọmọ, àwọn èèyàn míì wọ́n kúkú ń gbọ́, wọ́n ń gbọ́ ṣùgbọ́n àti lè wáre ó dàbí pé ni wọ́n ti dí wọn létí sí. Bọ́n bá wá di yín létí, ó yẹ kẹ́ ẹ ronú jinlẹ̀ dáadáa wípé ìwà tá à ń wù yìí ọjọ́ kan ń bọ̀ tó jẹ́ pé a ní lè gbápá yẹn mọ́, a ní lè gbẹ́sẹ̀ mọ́. Ẹ wá sọ̀rọ̀ ayín di gidi gan kú, ẹ sọ̀rọ̀ ayín di ìdàkudà. Àdìgún ìbẹ̀rù a gbogbo ara kìkì ìjà, ẹ dákun ẹ bá ń sọ fún wọn wípé ẹ̀yin òbí bó ṣe jẹ́ pé gbogbo ẹ̀ ń di kátakóyèrè lásìkò yìí tí gbogbo ẹ̀ ń di bálabàla bálabùlù bálabùlù gẹ́gẹ́ bí ààrẹ. Ẹ dákun ṣé ẹ̀ ń rò sá.

bara kike jaja kaso kapa kari kadire itu bi eni dirogun omo to ba tin ko wi po won lo lewe o setan o fe bo ko yin je ni eyin obi o setan o fe bo ko yin je ni e ma jan so wi pe ko wa tan di yin bo mo kan ba so pe ohun o lo lewe e wo dada se le aye teyin gbe lo n fe gbe ani bisin o bala omo nu e yo la ni sugbon mo ti o kawe ti o ni nkan kan dabi ara to n se gaga bi ise lowo a so wi pe awon ti won ti dagba o egbo mi o sugbon awon kan wa lenje lenje to ja wi pe ile ewe alakobere ati girama lo ye kan kan wa won ko won lo won kuro nbe kakakan kan kan mojuto to ye kan mojuto ọ̀nà mi ni wọ́n lọ mójútó wọ́n ti ń se ẹgbẹ́ kẹgbẹ́ school 2 school 3 ni wọ́n wà níléèwé àwọn ọ̀wà tí wọ́n wá ń hù léèwé yìí wọ́n gbé wọ gáràjì gáràjì ọmọ rẹ sẹ̀sẹ̀ ń wà ń gáràjì ni láyé àtijọ́ sọmọ rẹ wà náà bá ni ọmọ rẹ kan kìí wà lẹ́nu téèbọ̀dù tí ò bá jẹ́ bí orílẹ̀-èdè wa ṣe rí báyìí ló fi jẹ́ wípé àwọn graduate wọ́n ti ń wà láàrin àwọn tó wà ń gáràjì n tó bá dẹ̀ jẹ́ wípé n tó kàwé ẹ̀rí n tó bá kàwé nínú àwọn driver ẹ̀rí n tó bá kàwé nínú àwọn tó jẹ́ wípé wọ́n ń ṣe ìjọba gẹ́gẹ́ bí àwọn agbèrò ẹgbẹ́ agbèrò ẹjẹ́ ń pè lẹ́gbẹ́ onímọ́tò ẹ dákun ìgbà tá à ń rí ọmọ 15 years 16 years lẹ́nu téèbọ̀dù ti ń pe challenge tàbí kò wá pe challenge ó wá ń pe ìbàdàn láti ìpínlẹ̀ ọ̀sun ó ń pe láti ìpínlẹ̀ èkó ó ń pe látọ̀yọ́ àdìgún bẹ̀rù ṣé kò tó rò ni ayé àwọn ọmọ yìí ó ti fẹ́ mọ mẹ́hẹ láwọn agbègbè kan bẹ́ẹ̀ bá dẹ̀kọ̀ tẹ́ ẹ̀ tún ṣe àdìgún bẹ̀rù ọmọ tá a kọ̀ ní ó padà gbélé tá a kọ́ ta o ó ní ọmọ tá a kọ̀ ni ó padà gbélé tá a kọ́ ta torí ilé tá a fi tọ́mọ ìrì ní padà wò kò ní wúlò kò ní ní foundation tó dáa ẹ wá dákun èrò lọ́bẹ̀ ẹgbẹ́ gírí ẹ jọ ẹ rí pé àdìgún bẹ̀rù àbí gbogbo ara kìkìjà ó máa ń dùn mí tí n bá ń bá àwọn ọmọ sọ̀rọ̀ tó jẹ́ pé òbí ẹ lè ká a lẹ̀ kẹ́ ẹ fi kọ́ àwọn ọmọ yìí káti ẹ̀ wá sọ wípé àwọn ọmọ ti sùn ẹ̀yin òbí sẹ́yìn náà ẹ lè ká a lẹ̀ ni torí wípé báyìí àwọn ọmọ yìí bá ta ẹ̀yin gangan láyé yín ta ayé yín ò sì ní ta ayé àwọn ọmọ yín ò ní ta ṣùgbọ́n ọ̀nà kó mọ̀ bá a di wọ́lọ́wọ́lọ́ àdìgún ni mò ń san fún yín irin rẹ̀ ni mò ń rìn ìgbésí ayé kán mọ̀ fọwọ́ ọwọ́ kò wá tán díẹ̀ kán mọ̀ fi lọ̀ ń mú ó ní mò ń gbé àdìgún bẹ̀rù ẹ wò wọ́n dáadáa àwọn ọmọ tó ń padà parí ayé wọn sínú ẹgbẹ́ òkùnkùn ẹ wò wọ́n ṣé wọn ní ìyá ni wọ́n ní ìyá ṣé wọn ní bàbá wọ́n ní bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí ló ti ṣe yahoo rí ẹ gbọ́ mi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí ló ti ṣe yahoo rí ẹnìkan pè mí ẹ bàbá ẹ bá mi gbowó lọ́wọ́ ẹnìkan mo ní ẹ kọ lẹ́tà ìdí rèé o ẹ kọ́kọ́ fi lẹ́tà ṣáájú lẹ́tà yẹn ni ó indicate wípé ẹni yìí jẹ yín lówó ẹ dẹ̀ fi àwọn bóyá rìsíptì àbí àwọn backup kan tó jẹ́ tí kìí ṣe fábà tó jẹ́ wípé written ẹ ti gbọ́ mi ìyẹn ló fi hàn wá wípé a mọ n tà ń ṣe ẹ̀yin náà mọ n tẹ̀ ń ṣe àdìgún bẹ̀rù agbogbo ara kìkì ìjàbọ̀ mo ò bá kàwé bó o ní ó ṣe mọ n tó kù àbí àdìgún ẹni agbójú okùn lè ò jẹ́ ní agbá ẹni afọkàntẹ̀ ó kàn ń sáré kiri ní hílà eré tetetetetetetete tọ́ sọ pé tekú agége nìkan kọ́ ọmọ tó bá fẹ́ là tó fẹ́ jẹ́yàn tó fẹ́ mú ìyá rẹ̀ àti bàbá ẹ̀ kúrò nínú ìyà àfi dandan kó náà kó gbìyànjú láti bẹ̀rẹ̀.
gẹ́gẹ́ bí wípé òun o iléèwé òun o gbìyànjú ẹ̀ ibi agbára àwọn bá gbé dé kí se gbogbo èèyàn náà ní rówó lọ iléèwé o kò sẹ́sẹ̀ ń bẹ̀ o téèyàn bá rówó lọ iléèwé tó bá wo bí tó lè fi rẹ̀ sí torí wípé lórílẹ̀-èdè Nàìjíríà a ti gbà wípé ẹni tó bá bímọ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kọ́lọ̀ mọ́ pa bí amọ́ wọ́n á fi ọmọ sílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títítítí girama high institution ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló jẹ́ wípò gangan ní padà ran rẹ̀ ẹ wá wò ó àwọn agbègbè tí mo sọ pé dangerous tó jẹ́ pé àwọn ọmọ sàdúgbò lárùn sàdúgbò ló fò tó tinú iléèwé wá tó jẹ́ pé wọn padà wúlò níléèwé wọn wúlò ń ta ìwúlò ta yẹn ni wípé wọn mu egbògi olóró àwọn agbègbè yẹn ni mo fẹ́ dákọ̀ yìí àdìgún ìbẹ̀rù agbógbó ara kìkì ìjà jákẹ́sọ̀ kan pàkàrí ká dí rètò bí ẹni dìrò ogun mr sanitizer ẹ má jọmọ yín ó tọwọ́ bọ̀bọ̀ kú bọ̀ kó lè ba wúlò fún yín.

0: wọ́ntì ẹ̀ àwọn òbí ẹ̀rẹ́ lọ sí ìkó lọ kàwé ogin admission 100 level tí ń sáré wá everybody kiri ẹgbọ́n abeg na wọ́n du kanyana ẹgbọ́n abeg na wọ́n du ẹyẹna ẹgbọ́n abeg na wọ́n du ayé ó mọ kan tó máa gbẹ̀yìn ẹ̀ because nínú skul tó wà yẹn ó sì máa lo 3 years lẹ́yìn first year tó lò yẹn tó bá ṣe 100 level ó mọ bóyá 400 level ló máa bẹ̀rẹ̀ sí ló máa enter ẹ̀ ètò ń tẹ̀yọ̀ lọ́n bíyú ayé bíyú ẹyẹ bíyú alóra bíyú alóbàdà tó o bá ti ṣẹgbẹ́ ní 2026 jọ máa ṣẹgbẹ́ náà ní tẹ́yọ̀ kò fọwọ́ sọ̀yà fún ẹ̀ má ṣẹgbẹ́ kò sí rìn ní òkùnkùn ẹgbẹ́ òkùnkùn tó wòye kò sí rìn bẹ́ẹ̀ o má ṣẹgbẹ́ sínú tó kọ́ ti tẹ̀ jẹ́ kó máa pè é ní jù kó dà bẹ́ẹ̀ jù tó lè lọ bí tóun jù tó lè jáde lẹ́ni táìm tóun jù tó lè jẹun nígbà tóun jù tí ó máa wo oúnjẹ gbé kótó bọ́ta jù tí ó máa kọlẹ̀kùn lẹ́mẹ̀ ó mọ̀ ó fírí gan ọjọ́ tí ìyá ẹ bá ti ní àwọn mẹ́fọ́ yìí báyàkàrà airport jọ ẹ̀yìn láyé ẹ̀ ti rẹ̀ sí ní káwọn gbogbo yìí tó kú ní láìsí ọ̀ wà lọ́wọ́ lọ́n tó jọ ń torí ọlọ́run tó bá ti ṣẹgbẹ́ máa ṣẹgbẹ́ sí ní òkúkọ tó bẹ̀.
1: Tó ń sọ pé àwọn ẹlẹ́yẹ òwèrè tán ṣe tó ṣe sọ mí bí ìtẹ̀dí ìwèrè tán ní kú kíní kan tó bá ti mú wa ká bá ti dé kóòtù kó bá wulẹ̀ sọ pọ́ fi kóòtù wọlé o kó lọ kọ́ wa ní bọ̀ kó tó pa wá nǹkan kan ṣe mo ti sọ lọ́kàn mi èmi máa sọ mo lè sọ kẹrẹ yìí o mo lè sọ kó fọ́nì sí yìí o kó tó pa wá nǹkan kan ṣe lè jẹ bọ̀ kó pa kó lọ pa wá ní tó bá ti dájọ́ kọ́rọ́ jẹ fún kọ́rọ́ jẹ fún mi nì èmi ò mọ̀ bóyá àwọn fẹ́ jẹun mo fẹ́ jẹun kí jẹun tó bá ìfilè lọ fún torí àwọn ọmọlọ́mọ náà jẹun tán bóyá ọṣẹ jẹun tán lé wọn ni táwọn náà fi wá kúkú tiwọn ogun náà kè philip.

Adigun bẹ̀rù agbe gbogbo ara kèké ìjà jákan sòkan pàkan rí kadìrẹ ètò bí ẹni dìrò ogun Mr. Sanitizer ṣàlàyé fún kò fẹ́ gbọ́ kí kò fẹ́ gbó lè ba àgbọ̀ aṣọ fún kò fẹ́ gbà kí kò fẹ́ gbó lè ba àgbà nínú gbígbọ́ gbígbà ni ó padà sí yín láǹfààní. Adigun ẹni abá wí fún ọbàjẹ́ ó gbọ́ bó bá sì kọ́ tí ò gbọ́ yóò bára rẹ̀ ń gẹ́rẹ́ mọ́ ń jẹ́. Adigun bẹ̀rù ẹ̀dàkùn ẹ̀dàkùn ṣé a ti bá débi kí ilé ìjọsìn ó lọ mọ́ ṣe ìkọlù sílé ìjọsìn ni báyìí ẹgbọ́n mi o ṣá a ti bá débi kí ilé ìjọsìn kó lọ mọ́ ṣe ìkọlù sílé ìjọsìn a ti ń kọlù ra wa fúnra lára wa. Àwọn tó wá látòkè ọyá wọn padà kọlù wa máa fúnra lára wa náà la ń kọlù ra wa. A dẹ̀ ń fira wá sẹ̀sìn à ń sẹ̀sìn láàrin ara wa a rí gẹ́gẹ́ bí ẹ̀sìn. Ṣé kìí ṣe pa àti gba ṣètánì láàyè nínú òjọ? Àbí béèyàn bá bó bá bìlífù nínú ti social media yọ̀nyọ̀ ò ní fúnra lára ẹni. Torí social media AI á dà gẹ́gẹ́ bí real one ni. Ó ń lọ̀rọ̀ pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run kan àti Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì àtẹ́lẹ́sìn àbáláyé aláwo. Kò sí yàtọ̀ nù wọn. Ọlọ́run kan yìí náà là ń sìn. Pẹ̀lú pé à ń sin Ọlọ́run kan yìí. Só wá ní ká máa ba ká máa bojú ara wa jẹ́ ká máa ṣèkọlù nítorí ẹ̀sìn. Nítorí ẹ̀sìn. Kílódé ẹ̀sìn tán mú wá wọ́n mẹ́sìn wá ni ṣé gbà tẹ̀ ń bọ̀ láyé ibi tó ti yẹ kẹ́ ẹ ronú rèé o ẹ̀yin òpònú àrídàdà ọlọ́pọlọ kúkú tí ò ronú ẹ̀ lárojinlẹ̀ Ọlọ́run da yín ẹ jáde nù ya yín jíjáde tẹ ẹ jáde kò ń ṣe pé wọ́n gbé bíbélì léyìn lọ́wọ́ kò ń ṣe pé wọ́n gbé kùránì léyìn lọ́wọ́ kì í ṣe pé wọ́n gbé ọ̀pẹ̀lẹ̀ léyìn lọ́wọ́ ẹ dáyé lẹ chúùsì tẹ ẹ fẹ́ láti máa ṣe bẹ́ẹ̀ ṣe wá chúùsì tẹ ẹ fẹ́ yẹn. Só wá yẹ kán máa tún padà lòyìn ègèsì láàrin ara yín. Ẹ gbọ́ mi o. Àwọn Mùsùlùmí wọ́n á sọ pé Aláhu Akíbárú. Àwọn Kìrìsìtẹ́nì wọ́n á sọ pé Alẹ́lúyà. Àwọn ẹlẹ́sìn àbáláyé wọ́n á sọ pé kinní kan yà eríwo yà. Wọ́n á sọ bẹ́ẹ̀. Adigun bẹ̀rù a gbogbo ara kìkì ìjà gbogbo ń tà ń sọ. Ó yẹ kẹ́ ẹ jẹ́ ká jókòó ká ronú láàrin ara wa. A dẹ̀ ti ń àti mú ọ̀tá láàrin ara wa fúnra lára wa. A ti ń gba ọ̀tá. Adé Adéwálé Adékànbí Adéwọ̀yìn àti bẹ́ẹ̀ mo kàn lo àwọn orúkọ yẹn gẹ́gẹ́ bí àpèjúwe ni. A ti wá ń lo ọ̀tá láàrin ara wa. Ṣebí béèyàn bá jẹ́ Yorùbá Adé ó wà ní orúkọ ẹ̀ tó bá wù ú tó bá jẹ́ ọkùnrin tó bá jóbìnrin wọ́n lè lo Adé náà sórúkọ ẹ̀ bó jẹ́ kíní wọ́n lè. Ẹ dákun. Adigun bẹ̀rù a gbogbo ara kìkì ìjà ẹ dákun ẹ wora yín dáadáa kẹ́nì kó tó mọ̀ tọwọ́ yín bọ sọ̀lọ̀ sọ̀lọ̀ tí wọ́n ń tọwọ́ yín bọ̀ tó bá dágbá wọn ní pè yín ká wọn ní yẹ̀ yín wò mọ́ o. Ẹ gbọ́ kinní kan àsìkò yìí lọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ mọ̀ jábọ́ náà mọ̀ tú àwọn ọmọ kan lẹ̀ láti sẹ́ẹ̀lì láti prison láti gẹ́rẹ́mọ́jẹ́ wọ́n á wá wò wípé wọ́n á wúlò fún wa. Ó yẹ kó o mọ̀ wípé ìgbà tán bá ti ń torí òṣèlú àbí wọ́n ń torí nǹkan kan wọ́n ń jà fún ọ. Ó yẹ kó o rò èrò gidi ló yẹ kó o rò wípé àwọn tán ń jà fún ẹ̀yìn náà máa padà mú ẹ. Ó ti wọ́pọ̀ àtìpínlẹ̀ Èkó àtìpínlẹ̀ Ọ̀yọ́ àtìpínlẹ̀ Ògùn àtìpínlẹ̀ Ọ̀sun àti Èkìtì àti Ondo àti Kwara Kogi bẹ́ẹ̀ lọ. Adigun bẹ̀rù a gbogbo ara kìkì ìjà tó wá jẹ́ pé àwọn kan wọ́n ń fi ọwọ́ bo àwọn tí wọ́n ń tẹ egbògi olóró wọ́n ń fọwọ́ bò wọ́n mọ́lẹ̀ egbògi olóró wa ti di tọrọ fọ́nkálé bẹ́ẹ̀ làwọn ọmọ yìí sì ń ya alágànnà náà ya wèrè lọ káàkiri. Wọ́n ya wèrè káàkiri. Ẹ̀yin náà wá gbègbè ẹ bá ń wa Abẹ́òkúta. Ẹ kúrò ńbẹ ẹ lọ fọ̀. Ẹ kúrò ńbẹ ẹ dé ìpínlẹ̀ Èkó ẹ wọnú ìpínlẹ̀ Èkó ẹ wá padà sórí Long Bridge.
ni kara ni bi ti o do pu ti n sele lenu jo meta yi bo ti e je pe o ti clear bayi e dakun o do pu to n sele yen e mo wi pe ko fun awon omo elegiri laye mo tun ti bobo mi mo ti ku lori awon omo to je wi pe gbogbo oloro lo npada ya won ni were o o do pu to sele yen ko fun awon omo aloko lo nki gbe jaguda pali apanilekun jaye ti won tu solar light to wa lori long bridge iyen ni pele ko won tu bo ba ti tu won agerin sugbon kini kan mo wa wo irin ti joba se ijoba lo se rin o se ko si security nbe ni aba won na ni kan ma wa ka sawon ni sawon ni won ni kan wa ma ka igba tan ba ti fi campaign tan won wa ni oya e lo ma park solar yen e lo ma park solar tori ti o ba lowo nu bo la won mo bola bola won se mo yo solar leyin pe won yo solar won tun yo rin won wa lo ge irin yen ta adigun beru agbugbara kiki ija awon bola bola to wa legbe titi e wo won daada opolopo generator ni generator leba nbe e ja wo lati to gate e ma wo egbe titi lo e ma wo bo e wo wa sona challenge ke wo lo sona worodu awon bola bola to wa nbe be ba ni ba agolo generator elu mi nbe so sese ke mo ba e ba tori opolopo won opolopo won won ni nkan meji ju wi pe ninu nkan to ba ji yen ni won ati rowo goboy eti eti riri omo to ja wi pe won gbe 100 naira le lowo ti won si fe gba fanu odidi standing fan lowo e awon omo bi odun meji omo odun meta omo odun merin kan won omo kekeke bi omo odun marun kan bayi lori social media edakun ikan niyan e wa ja pada sodo eyin te ngbe mi lejoba ah ijo leto gbon idire o ijo leto gbon en to fi ya je wa bayi lowo lowo bayi ko si nkan meji to ju eyin ijoba yi lo eyin ni eyin ijoba ile n fi ya je wa idire a janfani kankan ju anfani meta lo lara yin igba mi a ma pe merin sugbon merin yen o fe wo po mo akoko ina lorilede Nigeria fa o elekeji anfani oju ona awon bo mi won ti di ko to gbemi gbemi bi won ti eri ona kare lona abekuta odrodui ona kan niyan debi pe emi awon eyan ti ngban adigun beru ka to di omi omi omi adio e wo ba awon eyan se mo nto be aki eyin te ti e ko okuta be die aki yin sugba ki lo de ti won le se kilode ka so pe federal lo debe federal lo loju ona yi sugbon federal ti won loju ona yi gangan se ko si enikan ni senate lagbegbe be to le jadun oju ona yen ni bi won ti e ri mori bi kan ni pinle osun okunrin kan wa ti won pe to je pe o wa ni senate papa julo ni kire omo kire ni omo kire ni o man o wa wo wi pe gbogbo awon ona awon oda won wa bere odan won tin si oju ona yen federal road na ni gbogbo ona fe ti won kankere e kankere nanse eyin na ro o ko send lo elo mi to fe ro ti o ni so wipe gomina to wa lori alefa lo ye ko se
sugbon be eyan ba wo eyan o ri pe federal ni se ko wa si asoju to le soju to le gbenu so soro nita wi pe ejo eja se bayi tori awon eyan opolopo street ni be lo ti lukudeti tori pe ko sona lati wo be mo wa beere wi pe ta lalaga ajoba abile agbegbe ibe ta lalaga ajoba abile ibe be ba mo opolopo eyan ni o ma laga ajoba abile debi wi pe en to je olori ibe lo le won lori won da mo kaka kan da mo aso na nko kiri aso ni won kwa so won ti gbagbe pe ba won ba se oju ona la won eyan fi mo sadua fun won adigo beru agbogbo ara kiki ja edakun oro egbogi oloro o ti mu mi lomi ara o idire o ni nkan bi odun melo seyin lori eto kan ti mo nse ni ipinle Eko ti mo pe njawo nbe adigo beru agbogbo ara kiki ja eto yen mo soro kan lori e wi pe were o po nilu idire o awon were ti o po nlu ni wi pe egbe mi nse emi na fe se awon to nlo egbe mi nse emi na fe se yen awon ni were to ma wa ngboro idi ni wi pe opolopo won won se mo fe se copy ni won ba kiri itori egba telede egba o mo wa fun elegbogi oloro mu gege bi apere nigbati mo wa ni ilu oke na ni Ibadan ba wa ilu oke Ibadan igbati mo wa nile enikan fun mi ni nkan kan wi pe leyin ta ba gbadura tan o won a fi ewe tomato ta man je yen won a fi si efo fun mi won a lo po pelu tomato won a lo gbogbo epo se mo wi pe tori pe mi o ki je mi o mo bi system yen se ri o pada fa nkan mi ka to wa buro awon to je pe laaro ewe losan ewe lale ewe ni oru ewe mo wa nda soro mo nda soro da soro debi pe ibe na ni mo tin pada ranti pe opolopo awon omo sadugbo lanu sadugbo lo foyi opolopo won eyin te npe won o fe gba pe opolopo won awon obi ni won so won didakuda tori pe bi obi mi ba wa ti o ba le bo me ewi be ba fe pe mi te fe ba mi soro leyin eto e le ba mi soro eyin ti won ba fe je maye to je wipe won fi eto yin dun yin won ti e ti gba le elomi won ti so sikolobo won ti so elomi sikolobo tori wipe won ti gba le re won je korogun kankan fi ile for me kaka korogun fi ile o wa di eni to je wipe o ngan wa won pe ona wo lo nle gbigba be awon ti won si gba ile lowo e awon ti won gba le lowo e won wo pe to ba ya awon ta le yen fun awon estate e ti mo pe awon agbegbe orisirisi la awon estate nwo bayi adigo beru agbogbo ara kiki ja awon bi te estate nwo yen ni won ti gba mo wo lowo o wa nfowo rara o fe soro o fe se tori wi pe bo ba lo station tori awon yen le lowo ju o lo abi iru eniyan aba won kan sora won di cooperative apapandodo won so won kan gbowo lowo e o wa di ko gbowo e pada o wa nje jurako rako adigun beru agbogbo ara kiki ija papa julo lori eto ta pe ni tete jawo yi a ba ogba teniyan o ba ti ku o teniyan o ku o loke ipe a ba ogba teniyan o ba ti ku gbo mi dada elo ni iwo o ni leta to ko o doju leta ko eto yi pe eyin eto tete jawo e sanu mi eni bayi
o ngbe ni bi bayi phone number bayi ni phone number o je mi lowo ba se se eto owo yen ri ba se te se eto ero bo se lo ri e te atejise iyen ni WhatsApp tabi ke te letter ke mu wale se wa ke wa so bi ti e be adigun be ba gbogbo ara kikija a pada ri sugba be ba fe beere ba ba nje yin maye lowo teyin ro wi pe o e lenikan en ti o lenikan ni opolopo awon eyan ma nje maye ju iru wa ta ni ga ta ni goyi ni won a fe je maye ni won a fe so di bamu mu yo emi o mo pe bi npo melo mi 080-86-19-74-36 Number di gon beru adu gugbara kiki ijanu. E yita mpe, si number ale se, bayi, ngofe egbe ipi. Ngofe egbe ipi. E yita si ti jo soro, tele. Ekpe eja jo soro. Be se rimi, ba se jo soro. Adi gon beru adu gugbara kiki ijan. Ba se jo soro, be se rimi. Aso, afe nuko. Lurie. Opolopo eyan mi ni won ti so die edun arinle leri wi pe won ti gba awon kan ni re lowo e baba ti e o fi property ile fo ebi yin na lo gbese le abi bale ni nje lo adi go veru agbogbo ara kiki ija ja kan so ko pa kan ri ka direto bi eni dirogun mo nbo